0: wa lo ma ta gbo e ma so fo gbo o mo tu do pa do pa
1: gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí ẹni ọlá àbọ̀sẹ̀dí ọmọ sálì wò mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ̀ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá sálì gan lètò tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá àbọ̀sẹ̀dí sálìù ẹni ọlá bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

Ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ ìròyìn bọ́sẹ̀dé Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ àlàrà àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀. Látàgọ́ mẹ́fà ìdájí sáàgọ́ méje àárọ̀ ni. Ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

ìpàdé láàárọ̀. Èèyàn ní polówó ẹ̀jà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ táwọn ará wa ra bí ọmọ ẹ̀ta títa 103.5 FM Radio 1.

0: lọ́jọ́ lọ́tún lọ́tún báyìí náà lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún ń lòrún ràn lọ́tún lọ́tún tá àmọ́ mú wá lórí ètò wa ètò yín ètò yín ètò wa ǹjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa bẹ́ẹ̀ náà la tún mú wá iyùn láàárọ̀ yìí torí wípé kíni ẹ ti mọ̀ wípé ojoojúmọ́ báyìí náà ni ilẹ̀ mọ́ lọ́tún lọ́tún ẹyin o ká mọ fi eléyìí fi kíra wa kojúmọ́ kojúmọ́mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa nìkan ni rédíò 101.3.5 FM iyùn láàárọ̀ kùtùkùtù èyí ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwùrà bí ọba tó tún ṣọ́ wa iyùn láàárọ̀ yìí tó tún ṣe kíni tó tún jẹ́ kí ẹ tún lórí ọ̀fẹ́ àti tún mọ gbọ́ wa láyọ̀ àti àlàáfíà nínú àwọn alàyè ọkàn tí ń ṣẹ̀ mí lórílẹ̀ èpẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè ó tún ka èmi àti yín mọ́ wọn tọ̀ a jẹ́ wípé ká mọ dá gbogbo ọpẹ́ gbogbo ènìyàn gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí wípé kíni ó nìkan náà ló yẹ fún o ká mọ kíra wa kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí ojúmọ́ rí ojúmọ́ ayò ojúmọ́ ìdùnnú náà ló mọ́ wa láàárọ̀ yìí ẹ káàbọ̀ sórí ètò ǹjẹ́ ti gbọ́ àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa rèé gẹ́gẹ́ bá a ti mọ́ mu wá fún yín lójoojúmọ́ látọjọ́ ajé títí di ọjọ́ ẹtì tí í ṣe jímọ̀ tọ̀ ẹ káàárọ̀ o lẹ́ẹ̀kan sí tí wọ́n àgbà ní péjú wòlíì ilé tẹrútọ ọmọ ní péjú eégún lábala àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi àwọn ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan náà láti ṣe kíni láti kówádìí láàárọ̀ yìí tá a sì mọ jáju gbogbo ẹ̀ jùlẹ̀ fún yín bí àpò ẹ̀wà bí àpò yèrè ìwé ìròyìn vangard ìwé ìròyìn punch ìwé ìròyìn ti the matrix ìwé ìròyìn the guardian gbogbo ẹ̀ ẹ̀yàn ẹ̀yẹ ṣàtẹ̀tìléko kẹjájọ mọ fetígbéyàwó ìròyìn ayọ̀ eléyìí tá a kówádìí láàárọ̀ yìí ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i.
1: Ẹ káàárọ̀ bójúná bá ti mọ́ olóko aroko olódò arodò ọlọ́jà lọ́jà bá a ti ṣe mọ́ lónìí sojúmọ́ alààyè ní ọjọ́ 16 oṣù kẹjẹ ọdún 2026 agbáládùá pé gbogbo kìràkìtà wa lílọsódò lílọsọjà wa lílọsókò wa kò ní já sásán láṣẹ aláwùrà bí ọ̀nà ọjọ́ àti múwá ọlọ́run ní fisibi tó nira ẹ kojúmọ́ káàbọ̀ sílẹ̀ iṣẹ́ rédíò 101.3.5 FM lórí ètò ìjẹ́ ẹ ti gbọ́ níbi tá a ti máa mú wá fún ohun tẹ́ ẹ ti gbọ́ èyí tẹ́ ẹ ti wọ́n sára ní láti yànnà náà kó lè bá a yé kó ló wa yékéyéké a máa mú wá sí ti gbọ́ yín Fauzia sọlá kọsọ ní orúkọ tèmi tí mò ń fi wá pé a kò ojúmọ́ ojúmọ́ eré ló máa jẹ́ fún gbogbo wa.
0: Àmì o ọ̀dà ìròyìn àkọ́kọ́ eléyìí tèmi ò fi ṣe òkèlè àkọ́bù tí ò sì ní ráwọn ọbẹ̀ láàárọ̀ yìí òun náà ni ìròyìn eléyìí ti mú látinú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ kùtùkùtù yìí o wọn ni ilé ẹjọ́ gíga kan eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ni o òun náà ni wọ́n ní ó ti fi àṣẹ síta iyùn lánà òde yìí wípé tọ̀ gbogbo dúkìá eléyìí tó jẹ́ pé wọ́n kà ní méní méjì mẹ́ta mẹ́rin tí wọ́n sì kẹ́ fi wípé gbogbo ẹ̀ ń lọ bíi 48 iyùn 48 àwọn dúkìá lọ́lọ́kan òjọ̀kan tí ó jẹ́ ti adájọ́ àgbà iyùn lórílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ iyùn tó tún jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ìdájọ́ tẹ́lẹ̀ iyùn abubakar malami san iyùn tó jẹ́ wípé ń fojú winá ìgbẹ́jọ́ kan àbí míì iyùn nílé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí iyùn ilé ẹjọ́ ti wá pa á láṣẹ lánàá òde yìí kí gbogbo dúkìá rẹ̀ kò di gbígbẹ́sẹ̀ lé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n sì máa ṣàkóso rẹ̀ onídàájọ́ Joyce Abdulmalik náà ló gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ nílùú Àbújá lánàá òde yìí o níbi ìgbẹ́jọ́ ọ̀hún eléyìí tó jẹ́ wípé wọ́n ń gbọ́ lọ́wọ́ tí àjọ eléyìí tó jẹ́ àjọ ti EFCC tó jẹ́ wípé wọ́n ń bá Abubakar Malami tí wọ́n bá gbé pẹ́rẹ́gì kaná lọ́wọ́ o tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ ìpè lábẹ́ òfin ẹgbẹ́ èèyàn bá fi owó òlú eléyìí tó kómì tó kó jẹ tó bá fi ṣàgbékalẹ̀ àwọn dúkìá lóríṣiríṣi àjẹ́ wípé ìlú náà ló ni dúkìá rẹ̀ nù o torí wípé kíni wọ́n ní kì í ṣe gbogbo ìgbẹ́jọ́ eléyìí tó wáyé lánàá òde yìí wọ́n ní kò ní ń ṣe pẹ̀lú dúkìá rárá bó ti wù kó mọ ṣùgbọ́n tó ó ní ṣe pẹ̀lú owó eléyìí tí wọ́n fi ṣe àkójọpọ̀ dúkìá ọ̀hún ni o wọ́n ní wípé ìgbẹ́jọ́ ọ̀hún eléyìí tó jẹ́ wípé wọ́n gbé kalẹ̀ náà lánàá òde yìí ibẹ̀ náà ni onídàájọ́ Joyce Abdulmalik ló ti fìdí ẹ̀ múlẹ̀ tó sì sọ̀rọ̀ síwájú wípé tọ̀ gbogbo àwọn tí ó jẹ́ tí wọ́n tí tó jẹ́ wípé orúkọ wọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ fámílì Malami wọ́n ní gbogbo wọn pátápátá tí wọ́n sì rí dájú wípé tọ̀ bóyá ó fowókọ eléyìí sí kan ó fowókọ ẹlòmíì sí kan wọ́n ní eléyìí ó kù díẹ̀ káàtó tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ pátápátá náà dúkìá ìjọba ni wọ́n ní láti ẹnu àná ìlọba yìí wọ́n ní ó ti di dúkìá ìjọba wọ́n fi díẹ̀ múlẹ̀ síwájú sí tí wọ́n sì yànnà náà wípé tọ̀ ṣe rí owó eléyìí tí wọ́n kẹ́ fín wípé Abubakar Malami wi pe oko je won ni owo ilu ni o to si je pe tori e gan nlajo EFCC ni won fi re wo ile ejo o ṣugbọn ni bayi won ti kede e won si pa alase wi pe to dukia re ti gbogbo e je meji din ni 48 properties na ni won pe lede ebo won ni gbogbo e bayi o ti di gbigbese le loko kan ejeji royan ohun o wa ninu we royin punch laaro yi bakan na lo wa ninu we royin vanguard ele to wa lowo mi
1: Anam Abaji to tun link si Anambra to Kogi State ati Oba Nnewi Uga Inne Road. Ona won na ina ti wo lu pe ki won ma se. Won le to tun to lo sona Enugu Port Port Harcourt

103.5 FM nípínlẹ̀ Èkó ẹja múròyìn eléyìí o wọn ni níṣe ni àwọn lọba lọba ládé ládé lóye lóye ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní gbárùkù ti ìjọba ìpínlẹ̀ Èkó báyìí o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọn ní lára rẹ̀ òun

0: 103.5 FM nípínlẹ̀ Èkó ẹja múròyìn eléyìí o wọn ni níṣe ni àwọn lọba lọba ládé ládé lóye lóye ni gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní gbárùkù ti ìjọba ìpínlẹ̀ Èkó báyìí o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọn ní lára rẹ̀ òun náà náà wípé tọ ìwọ́de ọ̀hún àti ìpolongo lóríṣiríṣi òun náà ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi sàmì ayẹyẹ ọdún kẹwàá eléyìí tí ọba alayé náà tí ó ti gorí ìtẹ bàbá rẹ̀ o wọn ní ayẹyẹ ọ̀hún eléyìí tí wọ́n ní yọ wáyé iyùn nínú oṣù yìí ni wọ́n lára àwọn tó jẹ́ wípé wọ́n kópa níbi ìwọ́de náà tí wọ́n sì gbé àkọlé lóríṣiríṣi lọ́wọ́ òun náà ni àwọn tí ó jẹ́ ṣàǹkòṣàǹkò iyùn ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ládùúgbò sádùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí gbogbo wọn ti ń gbé pátákó lóríṣiríṣi lọ́wọ́ wípé tọ̀ ẹ mọ́ dún kokò máwọn obìnrin àwọn ọkùnrin tó tí wọ́n jẹ́ ojúlówó ọkùnrin wọn ò ní mọ́ dún kokò mọ́bìn bákan náà ni wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé tọ̀ ẹ dáàbò bo ẹ̀tọ́ àwọn obìnrin àti àwọn ọmọ obìnrin iyùn lábẹ́ òfin bákan náà lára pátákó eléyìí tí wọ́n fi tí wọ́n gbé dání òun náà ni èyí tí wọ́n ní wípé tọ̀ ẹ fi ìwà ipá lẹ̀ iyùn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó ẹ wọ ìròyìn ọ̀hún ó pọ̀ ńbẹ̀ gan ni bẹ́ ẹ bá fẹ́ kà á síwájú sí i ìwé ìròyìn punch ló punch balance ẹ̀ sí gbogbo ayé iyùn láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́
0: pé kí ni
1: Oyinde Leadership láàárọ̀ tòní ní ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àti olórí ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìyẹn ọ̀nàrẹ́bù Tajudeen Abbas àti olùkú rẹ̀ ìyẹn ẹ̀tọ́ jẹ́ nínú ìgbìmọ̀ aṣòfin náà wọ́n ti sọ láàárọ̀ tòní wọ́n ní pé ṣe ẹ rí wípé wọ́n fẹ́ dá ẹjọ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wọ́n ní pé àwọn èèyàn kan ti ń bẹ̀rù wípé bóyá àwọn kan bí òun olóṣèlú àbí gómìnà ìpínlẹ̀ ọ̀hún pàápàá wọ́n ní pé ó ṣe é pé kán máa lo ọwọ́ agbára lórí àwọn ọlọ́pàá yìí wọ́n ní kan ní ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀fọ́kàn balẹ̀ wọ́n ní kò sí bó ṣe fẹ́ jẹ́ ìpínlẹ̀ kankan kò lè dá ìjọba ìpínlẹ̀ sílẹ̀ kó má lọ́wọ́ pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lọ́wọ́ sí wọ́n wò ó wọ́n wo ẹni tó fẹ́ fi òun wọ̀ wọ́n tó fẹ́ fi ṣe ìdánwò àjùbí ọlọ́pàá náà ẹni tó fẹ́ fi jẹ́ kọmíṣánná ni o àbẹ̀jọba iṣẹ́ lábẹ́ wọn gbọ́dọ̀ mọ̀ sí ṣé fún wọn gan wọ́n fi ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ báyìí wọ́n á ṣe láàrin wọn á fi lè mọ̀ wípé ọlọ́pàá yìí wọ́n lè yẹ kó mọ̀ pé nínú òfin tẹ́ wọ́n ti ṣe làálálẹ̀ sílẹ̀ wọ́n lè da ilé ìjọba ìpínlẹ̀ sílẹ̀ kò sí wípé kí gómìnà kan tàbí olóṣèlú kan abálágbára kan kó lòyìn against anybody àbí kí ni o wọ́n ní ìyẹn kọ́ ni ìdí tó fi fẹ́ da sílẹ̀ wọ́n ní ìdí tí wọ́n fi da sílẹ̀ tí ìjọba fi wo ṣàkun ẹ̀ ni pé ó ti tó àsìkò tó yẹ ká ni pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan a lè máa láǹfààní láti ṣe ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn tó wà ní ìpínlẹ̀ aráàlú ni o àlejò ni o ọmọdé ni àgbà ni o ó ní ìjìkàtà jìnnì ó wá ní gbogbo ìbẹ̀rù tó èèyàn ń bẹ̀rù wọ́n ní kó fọkàn balẹ̀ pé kò sí pé ní ìpínlẹ̀ kan wọ́n máa ṣe wọ́n ní pípọ̀ tẹ̀ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ó gbọ́dọ̀ rí sí ó sì gbọ́dọ̀ gba àlàálẹ̀ ìyẹn òfin bí wọ́n ṣe máa lo àwọn iṣẹ́ wọn ṣe máa ṣe wọ́n sì máa lo agbára kọ́ mọ̀ lọ sí agbára lò wọ́n nítorí ìdí èyí ẹ̀yà aráàlú ẹ fọkàn balẹ̀ àwọn tá a wà nígbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin pátápátá àtàwọn ti ìpínlẹ̀ àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni a sì rí dájú pé ọlọ́pàá ìpínlẹ̀ yóò wá sẹ́mu iṣẹ́ o torí wọn fẹ́ kó ṣiṣẹ́ àmọ́ ẹ bá fi bẹ̀rù kankan ẹ má nímẹ̀ torí pé wọn ò ní fi kó yín ní bírẹ́dì báyìí wọn ò ní fi kó yín ní omi ọbẹ̀ jẹ́ o lọ́rọ̀ yìí ni leadership láti ṣàlàyé láàárọ̀ tòní.
0: Wọ́n ní ẹ̀kọ́ kan balẹ̀ ẹ̀kọ́ kan balẹ̀ omi ọbẹ̀ ẹyin ni ó tó yín jẹ.
1: Bẹ́ẹ̀ni
0: o,
1: onígbọ̀n
0: tí òun lẹ́gbẹ̀rọ̀ pọ́ǹchì ibẹ̀ náà ni mo ṣì wà kí n bọ́ sí àwọn ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o wọ́n ní ẹgbẹ́ òṣèlú alátakò iyùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà iyùn allied people's movement okùn ẹgbẹ́ òṣèlú a máa fẹ́ yọ eyín allied people's movement APM ni wọ́n mọ̀ ti gbárùkù ti ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ iyùn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ní tó ti jẹ́ wípé òun náà tún ni olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni o látàrí ìpè kan eléyìí tí wọ́n ní gómìnà Mákindé pé ó fi síta o lórí pé kí àwọn àjọ nílé òkèèrè iyùn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ iyùn nílé òkèèrè bákan náà ni àjọ ìṣọ̀kan àgbáyé tó fi mọ́ àwọn lájọ iyùn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé wípé tọ̀ kí gbogbo wọn kí wọ́n sẹ́rí wá sórílẹ̀-èdè wa Nàìjíríà o wípé kí wọ́n wá ṣe iṣẹ́ ìwádìí eléyìí tó múnádóko lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣokùnfà ìjínigbé eléyìí tí wọ́n fi jí àwọn ọmọlé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n fi jí wọn gbé o iyùn ní ahoro ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀ àti ní Yewata iyùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé ìpè yìí eléyìí tí gómìnà Mákindé tó fi síta iyùn fún àjọ àwọn lájọ.

0: àjọ lágbàáyé wọn ní eléyìí gan òun náà ni ó fi ìdí òdodo múlẹ̀ tí yóò sì jẹ́ kí èyí tí à ń pè ní ààbò eléyìí tó jẹ́ pé omunadoko kó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà o nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n ní wọ́n fi síta ìyún lánà òde yìí láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé ìpolongo ìyún fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ìyún Abubakar Yusuf wọ́n ní wípé ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APM wípé ìpè eléyìí tí Mákindé fi síta wọ́n ní eléyìí gan òun náà ni yóò jẹ́ kí àjọṣepọ̀ tó gúnmọ́ pé ó wà láàrin àwọn àjọ ìṣọ̀kan àjọ àgbáyé yìí àti orílẹ̀-èdè wa nàìjíríà láti kọjú oro kọjú ìjà ìyún sí àwọn tí ó jẹ́ agbésùnmọ̀mí tí wọ́n ń yọ orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́nu bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí òun náà ni ni gómìnà Ṣèyí Mákindé ló fi ìpè síta o tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún wọn ni ó lọ́wọ́ kan ejò nínú ni o tó sì jẹ́ wípé òkodoro ò ní yọ síta ní gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà rí tí àbá pè wípé tọ̀ kí àwọn àjọ ìṣọ̀kan àbí àwọn àjọ kan ìyún lágbàáyé kí wọn wá bá wa dá sí o kí wọn bọ́ wá bá wa ṣe iṣẹ́ ìwádìí eléyìí tó múnádóko bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi náà ló ti ń jáde láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà lára rẹ̀ òun náà ni ọ̀rọ̀ eléyìí tí aṣòfin tí ó tó ń ṣojú agbègbè kan ìyún ní ìpínlẹ̀ Edo eléyìí ìyún Adams Osiomhole tí ó fi síta wípé ìpè eléyìí tí gómìnà Mákindé tó ń fi síta ìyún fún àwọn àjọ lágbàáyé yìí bí ìgbà tí èèyàn ń fojú orílẹ̀-èdè wa nàìjíríà gbolẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APM ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí tójọ rárá o òbí ẹgbẹ́ òṣèlú APC àwọn tó jẹ́ ṣàǹkóṣàǹkó níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní àwọn náà ṣerú ẹ̀ ìyún nígbà tí ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí Goodluck Jonathan ìyún tó wà lórí oyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí náà ó yẹ kí àjọ ìṣọ̀kan àgbáyé kí wọ́n wá ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ká lè fìdí òkodoro múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún eléyìí tó wáyé ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wo ìròyìn ń pọ̀ bẹ́ẹ̀ ní ìwé ìròyìn punch láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí àwọn náà ni wọ́n gbé ẹ lọ kà á tán bó ti ṣe jáde láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́
0: kékeré
1: inú ìwé ìròyìn ti rí dájú tí mo ti wà láàárọ̀ ọ̀tọ̀ nítorí pé alágbàjá èmi tó ń lurin lójú kan ó lápẹ̀ ẹ̀rọ̀dà mi wà bẹ́ẹ̀ jáde san àmì ìjẹ́ ọmọ jẹ́ ń lò lógbogbo ìgbà níbẹ̀ náà ni ẹni tó jẹ́ sínítọ̀ tó ń ṣojú Kogi Central Senatorial District ìyẹn arábìnrin Natasha Akpoti Uduaghan ló ti sọ láàárọ̀ tèmi olùwùn lọ wọ ẹ̀bẹ̀ sẹ́jọ́ tó rí sí oúnjẹ àti òògùn lórílẹ̀-èdè ìyẹn National Agency for Food and Drug Administration and Control ó ní pé ó ti ṣe oṣù tásìkò tó jẹ́ pé ẹ wo oró òfin ṣàdá ẹ jókòó ṣé àwọn ẹ̀ka tó ń ṣe ọkọ̀ òògùn lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ kí wọn náà jẹ́ pé àwọn ewé ego tá a ní lórílẹ̀-èdè yìí wọn ni kó ṣe lọ́nà ìgbà àtìgbàlódé wọn ṣe sínú tábúlẹ́ẹ̀tì tàbí kó jẹ́ pé kápsù báwọn olúbi ṣe ń ṣe torí pé nínú lọ́nà bá a ṣe wà yìí ogun ilẹ̀ tútù wà bẹ́ẹ̀ tẹ́ pé tí ara bá ti tó máa lò tí yóò bá wu kọ́ ó lọ́wọ́ àgọ́ àbí nǹkan tó máa lò fún ó lọ́wọ́ tó máa fi ṣe ó ní gbogbo eléyìí ká máa da àwọn orin tọ́lọ́run fún ẹ ká máa dánú dípò ẹ ẹ jẹ́ káwọn NAFDAC pẹ̀lú àwọn ẹ̀ka tó ń ṣe nípa ti pípọ̀ oògùn yẹn pharmaceutical industry kí wọ́n jọ gbọ́ pọ̀ kí wọ́n jọ rí dájú wípé wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ilé iṣẹ́ ṣe pé lọ́nà tiwa náà bíbẹ̀ àwọn àgbo wa ni àwọn egbò wa ni wọ́n máa kọ̀ ó pọ̀ gẹ́gẹ́ bí oògùn sáwọn ènìyàn máa lò tó sì wà ní ìbámu pẹ̀lú bó ṣe ń lò káàkiri àgbà ńlá ayé orílẹ̀-èdè ti ṣe pàtàkì torí pé ọ̀nà tó pọ̀ ló máa fi ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè yìí ó ní àkọ́kọ́ tó bá ṣe iṣẹ́ ìwádìí dáadáa ẹ jẹ́ kọ́ sílẹ̀ lákàtì nípa iṣẹ́ ìwádìí wọ́n lè mọ wípé láti bá ti ń ṣe eléyìí wọ́n máa mọ àwọn ọ̀nà owó tútù ọ̀nà àmúyẹ míì wọ́n lè gbé àwọn egbò àti ewé àwọn ewé yìí àti àgbo ìtọ̀ǹtàn wọ́n lè gbé wà tó jẹ́ pé lọ́dọ̀ tiwa náà tá a bá lò lókè òkun pàápàá a tún máa taari rẹ̀ sẹ́yìn àwọn ìlú ìbòmí láti máa tà á torí pé káàkiri náà lọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n wà káàkiri pàápàá jùlọ kúkúrú kùnsẹ́ tó wà nílùú kan tí kò ní fẹ́ lo oògùn kan tàbí míì pápá ń bá di yẹn pé ní ilẹ̀ adúláwọ̀ yìí tá a bá lè gbé ìgbésẹ̀ yìí a ti kí nàìjíríà tún lọ sókè sí ilẹ̀ adúláwọ̀ pé àwọn nìkan ọ̀rọ̀ lọ́wọ́ tó ṣe jẹ́ pé wọ́n gbé ilé iṣẹ́ sílẹ̀ jẹ́ pé àgbo táwa ní ewé tó lóun fún wa ní a transform ẹ̀ sí bíyà kápsù ni o àbí tébìlẹ̀ tó pé yóò jẹ́ ìwúlò fún tòun lórí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè yìí torí pé ó ṣe pàtàkì pé káàkiri má kede wo onu to mo ra ilu mi fin se o le wa nbe o le wa ninu syrup o tun le wa ninu tebe to ko mo kire le lo a de mo a ni ondi won o ti je ko ma lo o le gbogbo leyin to se pataki pe ajo nauta awon gbe ife ni dai ko yin pe e gbianju pe e ti se iwaju ke e ti gbianju lati fi omo yin laaye lati da ile ise sile jana gbogbo so fun won wi pe e awon ti ko ogun kan to se ko o to ni o ni amo ko won to le se leyin e to je director nauta no lo se laaye pe ko won to le se leyin awon ma ni lo pe won ro owo to to won ti won ko to le ajo na ko le fi se awon ise ti won nilo lati le daju pe awon nkan to so yi bi o se se fun tori pe nkan to da ni e fun re we royin ni o po ba laaye e po wa ni re royin dilo lati jade laaro ti ni
0: o da ninu we royin daily post to jade laaro yi ebe oselu all progressive congress apc won bo ti kegbajare papa ebe oselu apc eka ti ipinle osun ni o won ni won ti fi gbe ta o ni o lori ise akanse kan eleyi ti won ni gomina ademola adeleke to je gomina ipinle osun ti o te ese bo to si ise o won ni ise akanse ohun ohun na ni agbekale papako ofurufu iyin o si ipinle osun ti won ni wi pe o gbekale si ilu abinibi re won ni ise akanse ohun ohun na lo gbe ni meni meji meta ti won si so wi pe iye ti won fe na si ni pe o nlo bi 130 billion naira won ni wi pe ise akanse ohun ohun na lo je wi pe won ni eni ti o je gomina ipinle osun ohun iyin ademola adeleke won ni ise na ohun ni o gbe kale iyin si ilu abinibi re ti se ilu ede o ninu atejade eleyi ti won ni eni ti o je lukoro akowe iyun fun egbe oselu all progressive congress apc iyun ni ipinle osun e won fi die mule siwaju si wipetor se ri iye ti won ni awon fe na iyun le o papako ofurufu ohun tele won ni iye to ti won ni won fe na in lo bi 99.5 billion naira ni pe sugbon gba to ya o ni won yin soke ti 130 won ni 130 ti 99 won ni se yin owa po ju bayi won te si waju nu oro pẹ̀lú wọn ṣe ń sọ tí wọ́n sì ń gbà mọ́ra wọn lọ́wọ́ o wọ́n fi díẹ̀ múlẹ̀ ìpẹ̀tọ̀ kí ìṣàkóso adémọlá adélékè kó tètè bọ́ọ̀ta kọ́ wá wí tẹnu ẹ̀ kó sì ṣe àtẹ̀jáde gbogbo bí wọ́n ti ṣe náwó ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì nínú ọ̀rọ̀ rẹ̀ ó yànnà náà wí wọ́n yànnà náà wípé ṣe rí iṣẹ́ àkànṣe ọ̀hún eléyìí tí wọ́n pè ní ẹ̀dẹ̀ airport project wọ́n ní ẹnìkan tí olùkọ́ rẹ̀ ń jẹ́ sowiti òun náà ni wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún un tó sì jẹ́ wípé ẹni náà ó jẹ́ tímọ́tímọ́ ẹni tí ó jẹ́ àbúrò adémọlá adeleke tóun ń jẹ́ dókítà dèjì adeleke ni o wọ́n ní wípé tó jẹ́ ẹ̀gbọ́n adémọlá adeleke òjè wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọgbọ́n yìí wọ́n ní ìgbà téèyàn fi gbé owó òlú tẹ́ fi ń ṣe ẹbí tẹ́ fi ń ṣọ̀rẹ́ ni o wọ́n tún sì fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé ọgbọ́n àti kó owó ìpínlẹ̀ ọ̀ṣun ọgbọ́n àti kó jẹ òun náà ni gbogbo eléyìí o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú wípé tọ̀ ṣe rí ntáwọn ń bèèrè fún báyìí òun náà ni wípé kí gómìnà adémọlá adeleke kó bọ́ọ̀ta kó sì wá ṣàlàyé bí wọ́n ṣe san owó bí iṣẹ́ ọ̀hún ṣe lọ iye tẹ́ ẹ fi ra ṣó iye tẹ́ ẹ fi ra rin iye tẹ́ ẹ fi ra sìmẹ́ǹtì iye tẹ́ ẹ fi ra yanrìn tẹ́ ẹ fi ra ṣe òkúta wọ́n ní gbogbo ẹ̀ pàtó iye tẹ́ ẹ fi ra búlọ́ọ̀kù gbogbo ẹ̀ pátápátá òun náà ni kí wọ́n tẹ̀ síta fún gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun àti fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tẹ̀ síta fún gbogbo wọn rí o kí gbogbo ó lè hàn síta fún gbogbo ètò lórí tẹlẹmù iyùn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n sọ̀rọ̀ ilẹ̀kọ̀ ẹ bá fẹ́ kà á síwájú sí pẹ̀lú bí ètò òdìbò gómìnà iyùn ní ìpínlẹ̀ ọ̀hún bí ó ti ṣe ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀n wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìforígbárí kò bá kùn gbé ọ̀rọ̀ lọ́lọ́kọ̀ ìjọ̀kan òun náà ló jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ síra wọn láti bí ìjọ mẹ́ta sẹ́yìn ẹ wọ ọ̀rọ̀ ń pọ̀ mbẹ̀ nínú ìwé ìròyìn daily post tí ó wà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Pé kíni?
1: Inú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní ní àwọn ìgbìmọ̀ lè tó ń rí sí owó bí owó ṣe ń wọlé lórílẹ̀-èdè sí àpò ìjọba ìyẹn Federation Account Allocation Committee FAC ni wọ́n ti sọ láàárọ̀ tòní pé 2.503 trillion naira òun náà ni orílẹ̀-èdè yìí pawọlé ní oṣù kẹfà eléyìí tó parí ọdún 2026 àwà yìí wọ́n ní láàárín ìjọba àpapọ̀ àtàwọn ìpínlẹ̀ tó wà lórílẹ̀-èdè tó fi kún àwọn ìjọba ìbílẹ̀ tí orí wọn lé ní ọgọ́rùn-ún lọ́mọ méjì tó tún lé wọ́n ní owó yìí lọ́ máa pín láàárín gbogbo wọn wọ́n ní báyìí ní ìpínlẹ̀ oṣù kẹfà nínú oṣù táwà iye tí wọ́n padà wọ́n ní lóṣù karùn-ún ni tó tẹ̀ tún pawọlé wọn ló kéré sílẹ̀ wọ́n ní nǹkan tó túmọ̀ sí ni pé lóṣooṣù ni owó tìjọba ń pawọ́ náà àpò ìjọba ni o je pe o nle ku si iyan to tumo si pe bi won se n gba na won se n tun fa won state se ko tun ma se nko ni gogo ipile won won ni ni bo se wa won ni o ti le ni idamewa ne idamewa lo je pe o lutu ju ti I to wa ni osu parun ta won pa wole lo ti le ti won ni 2.5503 naira won na ni won pa wole ti je pe latara pe awon eyan so taxi awon ile ise so taxi da won ti po we wole awon to n pete we latori oke oku wa si mi awon owo to n so ko to ko eru wole won latara na won ti n pa won ni awon taxi kan kan ati awon owo to pe bi lori epo ile ti won ta fa awon eyan ere ti won ri nbe won ni bi ori bi ijoba se ni gbogbo owo yi ko jo re je pe fun osu meka fa ye won ri oye to wo pe bayi won ri ko jo lati le pe ni ko se ma n pe na ni gbogbo osu ti gbogbo ipile ati ijoba ipile taakiri ati ijoba ijoba soke ki won le fi se nkan to to ni gbogbo ipile won ati ni ipe ijoba ijoba soke won won ni july ta wa yi ni osu keje ta wa yi oun naa ni won maa pin si osu june eleyi to ti wa ni owo ijoba bayi ti se ye pe 2.5503 naira yi ni won maa pin si gbogbo ipile ti imu debi ti won ti so pe iye ti ipile ma gba won ni iye bayi ton ba maa pin tan ninu gbogbo e won ni pe ijoba apapo awon yoo gba 923.438 billion naira. One and one, Pile, and one back 838.208 billion naira. This is that one job by that, okay, at the job by the Pile, can't you read it? One back 591.390 billion naira. One is the way, but the mark of someone, Pile, can only one say it. Tell him all, you're all rich, rich, that was okay, it is the same body lady. As it is the past, and wait, Pile, who would on back, am I be giving consumer fee? Sheri sori pe awon owo yi bo se npa wole won se n ku sawon ipile ati joba ipile ka kini pe o ma fi tun ise to ba ri be lodo ti won de da won joba e da won le kan kan le wo bi won se mo se ina we ro indination mo ti tara yoro na leku rere
0: o da ba ti se n te siwaju inje ti gbo o awon ajinigbe mo tun sose ni ipile Kogi ewu abi kelejo osa nu wa o won ni ninu ijinigbe ti won tun se awon akeko merin awon awon koda awon lawon mo ologun benu won sugbon eja se kini ka sewele lapa ati beun eja doke lohun ka je ka ikede ati polowo oja ka je ise bi meji meta ka padade baba padade abo si abala gbeyewu nta gbeyewu laaro ya yanan le ka to mo wa te siwaju an pada abo eku kale nje ti gbo unche siwaju laaro yi
2: Ikeja Electric and you need more enlightenment about the power sector or you just want solutions to electricity issues? Then make it a date on the program Ikeja Electric and you every Tuesday 9:30 to 10 a.m. on Radio 1 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you every Tuesday 9:30 to 10 a.m. on Radio 1 103.5 FM. Don't miss it.
3: The Redeemer's Men Fellowship of the Redeemed Christian Church of God, Lagos Province 65 POC, at Peru Onodo Dunwo, 2026 Annual Men Convention, Dominion 2026, Akuri Ojuluwa Kuri. The Redeemer, Saturday, July 18, 2026, Luma Waye, Berelago Mesuaro, Nikwago Lejosi, MCCG Lagos Province 65 Ekota, House of Praise, Towani 1, Kadiri Street, BRT Bus Stop, Behind Total Filling Station, Friday in Lagos. Free men, Ojuluwa Kuri, Kiko Se Pade Kwa Shao, Yoro Lagbara, So Dotun, We Also Ke, DBT Pastor, Olushola Ola Inka, Yotima Shalaye, Alale, Blueprint, Fujija Ojuluwa Kuri, Pastor Paul Amore, Yoma Shalaye, Awokoko, Kino Tafinje Ojuluwa Kuri, Pastor Charles White, Yoma Daraleko, Yori Ogbonti Ojuluwa Kuri, Nefi Dabobo Inerare, Ina Ujoto Kufu Ipinija, Pastor Edmisa Buluwatife, Commissioner of Petro Gwineki, Yo so lori ipese oje ati ojuluwa okunrin Pastor Matthew O Adesola yo so lori oko ati ogbe fun aseyori ojuluwa okunrin Pastor David Babalola yo danileko lori bi ojuluwa okunrin se le sowa aseyori Saturday July 18 2026 Belago Mesaro ni House of Praise RCCG Province 65 Ekota Friday in Lagos Amen ojuluwa okunrin eyin okunrin akoko re lati gba Poyi Jesu Loluwa
4: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026.

0: èyí ni láti wẹ̀ yín olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín iṣẹ́ yín ayẹyẹ ìṣeré tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàbà ètò wa rọ̀ aago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpele ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08-2829-6023 tàbí bísọ́lá sórí 08-023-97-44 a ó máa retí yín o.
1: Ó dépa orílẹ̀ ó kìlọ̀. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ RCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ rédíò 1103 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ sẹ́kọ́ńdírì tó jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí ó máa láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdíje fẹsẹ̀ gbá fún bọ́ọ̀lù eré sísá lórí rírú athletics àti ilẹ̀ wíwẹ̀ swimming tọkùnrin tóbìnrin wọn pápá ìṣeré CMS drama school ní gbàrídà ló ti máa wá ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akọ̀jáde olúborí láti fi orúkọ sílẹ̀ ẹ pé fẹ́mi taiwo sórí 08029-2640 lẹ́ka wọ́dà sórí 07038998468 akeleki bernard sórí 08335060038 ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ rédíò.

ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti polówó ọjà ń jẹ́ gbọ́n ń tẹ̀síwájú abala àgbéyẹ̀wò ìlà àgbéyẹ̀wò ń bẹ̀ òun náà ni tó ní ọ̀nbejì láṣẹ ọ̀nbejì láṣẹ láàárọ̀ bó ti jẹ́nu lábala àgbéyẹ̀wò.

tẹ̀síwájú abala àgbéyẹ̀wò ni làgbéyẹ̀wò nbẹ̀ òun náà ni tó ni ó ń bejì láṣe láàárọ̀ bó ti jẹ́nu lábala àgbéyẹ̀wò.

0: ètò kan lè tí wọ́n ṣe tí wọ́n ti ń yọ òwò yọ rọ̀ pé báwo la ti fẹ́ ṣe tá a fi lè fẹ́ ṣe wọ̀kọ̀ sí àwọn terrorists yìí àwọn terrorists yàtọ̀ àwọn terrorists asúlítọ̀ ṣe yóò ṣe wá sí òpin ẹ tó jẹ́ alága àmọ́ mi ọ̀gbẹ́ni ọlánípẹ̀kun olùkóyèdè òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí pé ó ti ṣe pàtàkì báyìí o pé gbogbo wa all hand must be on deck wọ́n ti sọ́nù fún wa láti lè gba àjàyè lájàyè inú ìwé ìròyìn the vangard ó wà bẹ́ẹ̀ láàárọ̀
1: ó dá nínú ìwé ìròyìn the matrix ẹ jájú eléyìí mọ gbogbo wa lélẹ́yìí kan iléeṣẹ́ ìfọpo dangote wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o ipe ẹ mọ̀ jẹ́ káwọn tí àwọn alágbàtà epo kí wọ́n tàn yín jẹ́ o ipe dọ́là tí ń gbé sókè tó di gbé sókè gbé wálẹ̀ wọ́n ní kì í ṣóhun ni ó jẹ́ kí epo bẹntiróòlù mọ wọn o wọn láwọn gangan o ni wọ́n wà ń di bí epo bẹntiróòlù bó sì ṣe di pé òkè ló wà kọ̀ wálẹ̀ o gbé wákè ni wọ́n gbọ́ o wọ́n ní wọn ò gbé wálẹ̀ bó bá ti di apá pé bóyá òun gbé ti tò ń wálẹ̀ lápò ọ̀dọ̀ wọ́n ní kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé dọ́là kan ló wọ́n lágbàáyé àbí epo kan ló wọ́n lágbàáyé wọ́n ní lọ́wọ́ yìí kò sì tó jọ láwọn alágbàtà epo ọ̀hún ni wọ́n wá ń di ẹ o ẹ wo ìròyìn ìwé ìròyìn the matrix lóko ó ti kàn yín báyìí 0704-700-3341 0704-700-3341 ni nọmba tẹ fi láǹfààní àti pè wọlé ọrọ tó ní ṣe pẹlú omi èkó tí ìjọba ìpínlẹ èkó tí wọn fẹ pé láti ri pé ìgbòkègbodò ọkọ inú lórí omi ń lọ geere
0: láìsí jàǹbá ọkọ ṣubú nílé ojú ìwòye
1: bó ti jẹnu bákan náà lẹwàá jó ìròyìn kan mọ tẹyin ó fi bí ojú ìwòye ń ṣe rí lórí àwọn ìròyìn ọhún tá a ti mú wá fún yín ẹ ṣe kíni a fi yín fún ẹlú ẹ káàárọ o ẹ káàárọ ojú ètò ni o yẹsà
2: orúkọ mi nàìjíríà bàṣírù tàìwò mò ń pè láti dangote river nile ní bẹẹbẹ
1: yẹsà
2: ọrọ àwọn tó wà lọwọ ẹ mo fẹ dá ṣe ṣẹrí ẹgbẹ kan fi jẹ mi ṣàpèjúwe wọn wa mọtò lọ ọlọpàá kan náà wa mọtò bọ ní ọgbà ọlọpàá ni so èmi ẹwù yẹ kó rí báàsì mi kémi jáde orí kéèjì padà tó rí báàsì ẹ bá dẹ̀ wo bí distance ẹ wà very far because the solution tó di wàhálà níbi tí mo dúró sí ara mọ́tò mi ó dá mi ní ẹni lórí pé ẹ tú mi bó o so the next thing that I need to buy is mo ṣe borí ẹ bóyá náà ti pẹ̀lú ẹni ẹ mo wá mọ ìdílé kan to come to solution àṣeyọrí ẹ magistrate kan ní ẹkọ ìkọ ni wọ́n ti gbé mi nìyẹn ẹ bá ń sọ̀rọ̀ sí ilé lọ́gbọ̀n ọ̀sẹ̀ tó yẹ èyí ò bóyá ọ̀pá ẹ̀ gbọ́dọ̀ ẹ̀kọ́ sí ọmọ bẹ́ẹ̀ yẹn ìjọ ti gbọ́ ẹgbẹ́ ìjọ tíkọ́ ìtura tó bí ó máa ṣe ní kọ́ máa gbé lọ sí ìlànà òkété ìpínlẹ̀ ìjọ ìkọ́ máa gbé lọ sí ìlànà tó ṣùgbà mo wá dé ìlànà tó di àjẹyẹ mo mọ bí oṣù kan bẹ̀rẹ̀ o mo ti bá àwọn ẹ̀dínlẹ̀ ọdún máa bá mi fàṣẹ́sì kọ́ ni mo wá rí ọdún tó la fẹ́ lórí káàdì lásán mo tẹ́lẹ̀ àjù ẹni tó fi àjù yẹ ṣé kí n kọ́ bí ẹgbẹ́ parí ní sẹ́tọ̀ mo rí ní tẹ́lẹ̀ àjù ṣẹ́ni ẹni tó sùn bí wọ́n bí da ẹ̀ náà pààyàn tó tẹ̀lé o ọ̀rẹ́ ìpàdé ẹnìyẹn lọ dé bí a ṣe ẹ̀mọ́ pẹ̀lú tó lọ́mọ àwọn ọdún ìgbà ni wà á pé ọ̀nà ẹ̀dá tó nì ọ̀kọ́ mi tó rí ṣọ̀tì náà ẹni ìjọba náwó lórí ìwà ọ̀ṣẹ̀ ìjọba lè máa yàwó lórí oúnjẹ àjẹjọ ti ṣe máa ṣóúnjẹ tí wọ́n fún ọ̀nà ẹ̀ṣọ́ oúnjẹ ni àwọn èèyàn wà lọ fún ìgbàgbọ́ tó wọ́n ní agbára ṣiṣẹ́ fún ìjọba ọkọ̀ pàpọ̀ lẹ́jọ́ sí ìwà ìfẹ́sẹ̀fẹ́
1: nla ẹ̀ṣẹ̀hun orí eye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ iṣẹ́ àkànṣe omi èkó ẹ bá wa ṣe kí ni ẹ pẹ̀kẹ́ lu yùn náà iṣẹ́ àkànṣe omi èkó tí ìjọba gùn lé ẹ lọ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà ó gbére o àmì o àmì o.
2: Kọ́ọ̀kọ́ ògbọ́n kó gbogbo kọ́ta oyè ẹ̀ ìjọ òjò mi ládàálẹ̀ lòdínú kọ́ta kọ́ọ̀kọ́ ẹmọ bọlé lábẹ́wá ìjẹ́lẹ̀ ọ̀tàlẹ́gbẹ́ ìlẹ́wà àkọlọ́dọ̀ ni ó lẹ́yìn yẹ ọ̀rí ìgbà ìyàwó fún ọ̀rọ̀ mẹ́lúwà ìjọ tó tún kókó kówó ìyá àbújá ṣẹlẹ̀ fún owó kí n kọ́ mi lẹ́yìn ìtajà ìjọ ìjọ
1: Ojumọ̀ọ́rẹ́sà.
2: Ìgbìnú kún délé láti jìbù.
1: Yẹ́sà.
2: Omi làbùwẹ̀. Omi làbùmọ̀. Ẹnìkan yìí bọ́mi ṣọ̀tà. Ìjọba ó ṣe é. Kì í ṣe pé lílo ọlọ́run fún lílọ bíbọ̀ nìkan. Dípò ṣe pé ká tún máa ṣe kiri ilé kan náà ṣe wa. Omi máa jáde.
1: Jọ.
2: Lórí ọ̀rọ̀ àbò. Ọ̀gá wa sọ. Ó ní pé kí ìjọba. Àti gbogbo àwọn North African country ẹgbàgbà gbogbo tí ó bá ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àbò yẹn tí mò ń sọ pé iṣẹ́ nìyẹn fún president wa gbogbo àwọn tó ń jẹ́ olórí ECOWAS state ó pè wọ́n sí meeting àwọn ọmọ wọn tó jábọ́ nínú kìnìyí ten àwọn ẹlẹ́sìn gan lórílẹ̀‐èdè wa torí boko haram ọ̀rọ̀ ẹ̀sìn ló bá wá kọ́ta wa tinubu òun náà prison.
1: Hello. Ọlá láti láǹfààní àti gbọ́ra wa láṣẹ̀lẹ́dùà ọ̀dà àníwò ó kù ṣẹ̀jú méjì péré báko méje bá ti lù àlọ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa làbújá ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olóòtú abala àgbéyẹ̀wò ọlá yínká abọ́dẹ̀rìn náà ni olóòtú abala àgbéyẹ̀wò fún ti àárọ̀ tó ni àárọ̀ lálẹ́ tún pàdé wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wá dúrà mọ́ mi ọmọ balógun lórúkọ mi yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sáìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀
0: ire. Àbí ọlọ́run o ẹ ṣeun o bí ẹ ṣe ń tẹ́tí tiwa ẹ má gbàgbé God bless Nigeria jẹ́ ká máa gbé láti máa tún sọ ẹ torí tó bá dáa tán ìwà náà lájọ lọ kò ní bàjẹ́ fún wa. Fauzia Salako sọ ní lórúkọ tèmi ẹ ṣeun ẹ ṣe ń tẹ́tí tiwa.
3: Radio 1, 103.5 FM. My name is Doreen from Uganda.
4: Hi, my name is Mimi. I'm from Norway.
5: My name's Jamie Martin, and you are listening to Radio 1,
3: 103.5 FM, News Talk and Sports Radio Station.

ọkọ̀ ìdíje eré ìdárayá ó dé padà ó rinlẹ̀ ó kilẹ̀ ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5

0: ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀, tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka kó náà ọjà. Ẹ kú òkèlè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dakọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ́sẹ̀ gbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, Ọlọ́run ọba mi ṣe kọ́, póun ó lo ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè yẹn sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ tí ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tẹ̀yìn àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú ìkàlẹ̀.

ẹlòmíì ẹ̀kẹ́ ṣe ká tí kí wọ́n jiyàn sí ó lè ní wọ́n jiyàn sí àwọn gbé wọn dẹ̀ ti gbà bá wọn ti ṣe wàhálà àwọn ti ṣe pé wọn fẹ́ rest àwọn anìtọ̀ ṣe ń gbá ti bẹ̀rẹ̀ àwọn ọ̀run ẹ sọ pé wọn ò sí tòsí àkọ́sùn ni o wọn fẹ́ sọ pé ẹnú wọn ò sí tòsí ṣe àpé tí àwọn bá sí tòsí ìtumọ̀ ó ní ìtumọ̀ méjì àbí nínú ìtumọ̀ tó dé ẹ̀yẹ tó súnmọ́ ni pé kò sí tòsí bá yá wọn ò sí náà tàbí nínú ìtumọ̀ tó jìnà tó pọ̀ wọn bá ní pé ẹ̀ràn bá sùn náà ìrò sí tòsí àbí àwọn àtòsí sòtìlẹ sùdá o táwọ́líyà tí àwọn bá sọ́ra ọlẹ̀ ṣèkínní o ọlẹ̀ ìsúnmọ̀ àdébí wọn sọ̀rọ̀ níbi tí wọ́n lò ẹnu àwọn màbá ń fìbà lága ẹnu àwọn ọ̀dọ́ fìbà lága ní sọ́dà pínlẹ̀ kúkúrú sẹ́yìn náà bá kí náà wọ́n á ṣe bíi wọ́n ní à ọkùnrin tí ń tọ́jú wọn tẹ́lẹ̀ nù sọ́dà pé tí ìsúnmọ̀ tó súnmọ̀ ni pé ń tọ́ sọ́dà pé ibi tí wọ́n lọ nígbà tí àmọ́ tí wọ́n lágbé ẹkùn gbàgbé ṣùgbọ́n ìtumọ̀ tó ní táwọn agbálẹ̀rọ̀ tó jìnà tí wọ́n ti dé ọyé o ni pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́la ni kí wọ́n máa tọ́ àwọn sọ́nà pẹ̀lú ìyọ̀dà lọ́wọ́ ẹ̀yẹn pé ọ̀nà islam ojú ọ̀nà islam ọgbà lamọ́ńkà inú sọ́ọ̀tì bá pẹ̀lú èdè náà sọ̀rọ̀ mùsùlùmí ló ti yé kéésì ìdájọ́ tó ọdún kan gbà lórí ọgbà ọgbà ọsùnà ọgbà ọgbà ọgbà ọdún so látara bẹ ẹni tó kọlé fúnra pé ẹhìn asánábì náà ṣẹńṣẹ wá ní ẹhìn ló ti yé ẹhẹ ìwádìí ọgbà ọgbà ọgbà ọgbà náà.

0: gba ìbọlá ní mọ́ sọlọ́lọ́ ọ̀dọ̀sílá. So wọ́n ní ẹn tó ṣe wọn lẹ̀ àwọn kan ní àwọn ni nádọ́l àwọn kan ní àwọn ni pé kò wẹ́ ṣe ní nádọ́rò wàkílà fihùn kẹrì wàkílà fihùn. So that àwọn kan sọ pé nádọ́rò àwọn ni wọ́n ní bàbá ní àwọn kùrẹ́ṣì àwọn kan sọ pé fihùn. So that in the color of the sea, I am to see another room. I want to get on him as a perfume, lost a mother. So, at a man, Iraqi, Abdurrahim, Zainuddin, at Iraqi, and now I'm sort of a daughter on the perfume, lost a mother. Why am I kind? So, what a perfume, lost a mother. One time, I'm married. I met another one in the back room. Wana amin atu ya latara wan fihru bun ghalib ghalib bun fihru harif bun fihru atu ya barisaw tani keta tepi awana ontum ni atu ya latara wan ayni kerini asar bun fihru o lai me tafarra aminu shi. So niku kuru awan kureshi unye awan ti kureshi entena bide ni je kureshi ni yo ti wan wa ti kureshi ni wa ipi ofe yu awan kone bia ofe iwe àwọn afẹ́gbẹ́sọ̀ àwọn bàbá àǹkó lọ́wọ́ àwọn olóòmẹ́sì mi wá náà sùfíhì ní ìyá ọmọ mọ́nà ọ̀rọ̀ àkúrò ìṣe fún mi ṣe sọ̀rọ̀ ìrẹ̀ fún mi ìrẹ̀ ìyàwó òun ó ní sọ̀rọ̀ ìrẹ̀ fún òun ọwá aláàpá gbogbo orin tó dá tó lọ dá sànẹ́bì dásọ̀rọ̀ tó mà lẹ́nu bó ṣe rí ànábì yẹn ọwá ṣe fọkọ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sàmìgbàdì àkóṣèrò yẹn tó dáadáa fún káàní sáàyà yẹn ó ṣèrò bíbí pé ẹ̀yìn tí ń bẹ́bí ní ṣèrò ó lè gbà tẹ́pẹ́ orí àkọ́bí ní ṣẹ́yìn pẹ́lú mi ẹ̀dá yẹn bá rọ̀ yín ṣe gan tẹ́lẹ̀ yẹn bá ń ṣèrò fẹ́lẹ̀ pé àwọn onídájájá ẹ̀dá tó fi yá wọ́n ga wọ́n ṣe kíní wọ́n àbí wọn ọ̀gá púpọ̀ wọn bọ́sẹ̀sẹ̀ náà nẹ́bí ni sọlọ́lọ́ ṣẹlẹ̀ fọ́kọ̀lẹ̀ ọwọ́n dẹ̀ gbẹ̀dẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ní àmì ni sọlọ́lọ́ ṣẹlẹ̀. Nígbà tí ẹ pẹ̀lú ọkọ̀ rẹ̀ ń yà nẹ́bí níwájú rẹ̀ báyìí sọlọ́lọ́ ṣẹlẹ̀. Náà gbogbo bí ànábì ṣe rí apáda wa padà sọ nígbà tí àwọn ẹni parí tíra yìí sọlọ́lọ́ ṣẹlẹ̀. Fọ́kọ́ ń ṣe rí bí ìwé ànábì ó ṣe kókó bá ṣe yá ká mà ìyẹn ni pé ṣàmáyélu àwọn onímọ̀ hadith wọ́n sàwọn tíra nípa ṣàmáyélu ànábì sọlọ́lọ́ ṣẹlẹ̀. Ṣàmáyélu àwọn bí ọlọ́run ṣe dá ànábì dẹ́gbà tó máa ń dá ànábì mọ́ sọlọ́lọ́ àti àwọn ọ̀wà tí gbẹ́fà níbi ń mọ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn tíra kan tí wọ́n ṣe rẹ̀. So omi ìbẹ̀tọ́ pé yọ wà nínú ọ̀pẹ̀lẹ́ àwọn kòtò hadith. So ní ṣèhá àjọ bẹ́ẹ̀ nínú ìyànnì súná omi ìbẹ̀tọ́ pé wọ́n máa dá tíra sí lórí ẹ̀ tí wọ́n ṣe ìfọ́dù tíra lórí àwọn ṣàmẹ́l àlmàmàdí àṣọ́lọ́ sọ̀rọ̀. Àǹfààní tẹ́lẹ̀ yóò fún wa ni pé àmọ́ bá ànábì ṣe rí bí wọ́n ṣe dá ànábì mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dá tọ́lọ́ ń dá ànábì mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni irú wa tọ́lọ́ fi kí ànábì mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ láwọn oríṣi ṣe àpọ́lé then èyí ń rìn àná lọ́wọ́ ẹni tọ́lọ́ bá lá láàárín ànábì lójú ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ yóò mọ̀ pé ṣé ànábì lòún rí àbọ̀ orin nǹkan ni torí pé tí a bá sọ fún ẹkún ńlá láàárín àníbí lọ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀run. So ẹni tí wọ́n bá sọ onímọ̀kùnrin rẹ onímọ̀ bẹ́ẹ̀ onímọ̀ sọ pé dáa ṣèrò ẹni tó rí o ṣèrò ẹ̀kún wa ẹ̀kún wa lóore tó ga gan àwọn àkà ànábì kò rí ànábì ọ̀gá gan rọ́bìn kọ́ọ̀mà ànábì ọ̀gá púpọ̀ mọ̀sìkúrú sọ̀rọ̀ sọ̀rọ̀ wà láàrin méjèèjì. So wọ́n ní bí irun ànábì ṣe rí sọ́lọ́ sọ́nà wọ́n ní bí irun dà so ó sì ní àwọn afúnfún irun funfun tó wà níbi àgbọn níye kò ju 20 lọ ṣé bẹ́ẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ mara wọn. So dàtí ara àǹfààní ẹ̀kọ́ ènìyàn pé kí àwọn ọmọ bá ànábì ṣe rí sọ́lọ́ sọ́nà ẹ̀dá tó lọ́ bẹ́ ibi ọ̀nà sí dáná ní àti àwọn sọ́lọ́ ìwọ́n àti ìròyìn tó lọ́n gbẹ́sà ànábì là oríṣiríṣi àwọn àpọ́lé ìwà dáadáa ìwà tẹríba ìwà ètò ìtọ́rẹ ìtìjú bẹ́ẹ̀ mara wọn náà. Àbúmọ̀ bàjẹ́ à ń sọ fún ìyàwó ẹ̀ pé à ń fi ọlọ́run àbábọ́ wa ẹni tó dáná gbẹ̀dẹ̀ lórí kùrẹ́ṣì tí àwọn kùrẹ́ṣì ń wá gbọ́dọ̀ tó rí ní tó wà láàrin ní náà ní tí wọ́n sọ nípa ní pé tẹ́ bá ti rí ẹni táwọn wá báyìí ni o.
1: Náà
0: padà òun gan ti èèmù pé àti tẹ̀lé ànábì àti bá ànábì travel sọ̀lọ̀sọ̀lọ̀ àti bá ànábì jọ́ lọ kọ́gbà ó sì wà lẹ́nu ọkọ̀ tó rí àsì wọ́n ó ṣe bẹ́ẹ̀ tó wọn bá ti lágbà àti ṣe bẹ́ẹ̀. Ọwọ́ di pé àwọn ará maka wọn gbọ́ nǹkan ọ̀kan tẹ́pẹ́ òun yẹn ń sọ̀rọ̀ wọn ń gbọ́ òun lágbàdákè tí wọ́n ń gbọ́ kíkan kíkan kíkan ṣùgbọ́n ọ̀rẹ́ ti ń sọ̀rọ̀ níta ni wọ́n ń sọ ohun tí wọ́n ń gbọ́ ohun ti ń sọ náà ni tí wọ́n fẹ́ ọrùn tí wọ́n tọ́wọ́ kọ́ tí wọ́n mẹ́kọ̀ọ́ fún wáyé náà. Aláàkọ́sán aláwọ̀ àbá tó dára nǹkan tó ní ọgbọ̀n kan ọdún ní àláàṣì aláàkọ́sẹ́kọ́ lọ́dọ̀ aláàkọ́sán àwọn méjì tí wọ́n kọjá tí wọ́n sọ̀kalẹ̀ sí tẹ́ǹtì méjì tí ọjọ́ tẹ́ǹtì ọmọ ìmọ̀ abá tí wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ òun náà ní alẹ́bí fún ọsọ lọ́lọ́ sọ̀rọ̀ àti sẹ́yìn náà bákan náà. Ó ní wọ́n mú wá bá wọn wọ́n ní wọ́n mú wá bá wọn wọ́n sì ń gbére lọ. Gbogbo ẹgbẹ́ wá bá nábì tó bá tẹ̀lé nábì tó dàtà nábì fún ọsọ lọ́sọ̀ ó ti soríire ó ti jẹ́ ọtí jèrè náà yà dọ́là kẹyà náà. Tọ́ orí ńláńlá ọlọ́run sì fẹ́ yẹn wáyé o sòtì orí ńláńlá orí ńláńlá ntí màlúù rẹ̀ yìí tó jẹ́ pé ìkánláńlá lọ́lọ́run ṣe kò sẹ́ni tó lè fi tó lè tọ́ tó lè fagagbá fẹ́ pẹ̀lú orí náà bẹ́ẹ̀ sì ni ìjásíwájú tí ọlọ́run ṣe fún yín látara ẹ̀yẹ yìí ẹ máa ń lo orí kẹjì mọ́ o. Sọ oríire ní fún bani cab látara nǹkan tí àwọn tí ẹ látara nǹkan tí ọmọọmọ bá ti ṣe tọ́jú ọmọ wọn. Àti bó ṣe dúró ti àwọn ọmọ ní tó ń gba àwọn aláyè tó ti rárá sí wọn. Ẹbí lọ́wọ́ ọmọ máa bà nípa báwo lọ́rọ̀ ewu rẹ̀ ṣe jẹ́ àti ife rẹ̀ tí anábì fún ara rẹ̀ sí ewúrẹ́ tí ò sí wàhálà kankan láyà tọ́ka anábì sì fún ara bẹ́ẹ̀ sọ́nà lọ sọ́nà. Kọ́lá tẹ dábì lọ́wọ́ kíní gan náà lọ́wọ́ aṣọ́wọ́ ewúrẹ́ náà lọ́wọ́ àgùntàn náà. Ọgbọ́n jẹ́ yìí pé tó ṣẹlẹ̀ ní láàárọ̀. A máa bá kò sì dé kásmà bí n sọ bá kò sì dé kọjá. Wọ́n ní àwọn fọlá àbábúrò wa sọ́rí wọ́n ní àwọn ọmọ bíi táyì nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àti bàbá wọn àwọn ọmọ bíi tí wọ́n gbà tí wọ́n lọ. Àgbà tí èèyàn kan náà àwọn àdìjẹ̀mú. Tó fi wá láti ìsàlẹ̀ Màkà ní wọ́n ti wá ń kọ orin yìí ìgbà tí wọ́n ń kọ orin yìí. Àwọn yẹn wọ́n ń tẹ̀lé wọ́n ń fọ́lọ̀ òmùn wọ́n ń fọ́lọ̀ òmùn yẹn wọ́n ṣe ń gbọ̀ òun yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń fọ́lọ̀ ẹ̀ wọ́n ń tẹ̀lé òmùn yẹn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ti ń kọrin. Tí tóbi jáde níbi ní òkè Màkà nítòkà lùmọ̀kà náà ṣe àṣìná ọ̀rọ̀ jàlá ni a sọ pé bàtà àwọn gbọ́ ti ń sọ ohun ti ń kọ̀ yìí àwọn ti yá àwọn bíta níbi sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn bíta níbi lọ bíta níbi kọ̀ sí àti bàbá òun náà ni pé ibi tí wọ́n lọ jẹun kọ̀ sí nàìjíríà mẹ́gínà sọ̀rọ̀ lọ wọ́n àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ náà. A ní ìgbà tí ọ̀tàbí ọmọ tó fi tẹ́lẹ̀ sọ̀rọ̀ ọ̀tàn sọ̀rọ̀ ọ̀tọ́bọ̀ Malik ọwọ́ tẹ̀lé àdúgbò fún ọ̀sọ̀ọ̀sọ̀ ọ̀tàn ọba kò sì dìk. Ṣé ẹ̀mí wọ́n ti dìkà ẹ̀gbọ́n àwọn wà nínú fún ọ̀sọ̀ọ̀sọ̀ ọ̀tàn ọba kò sì dìk. Bọ́ọ̀ sọ̀rọ̀ ọmọ ọwọ́ tẹ̀lé wọn. Ntẹ̀lẹ́ pé kó wọn mú wọn rẹ̀sùn lọ́kà padà àbí wọn sọ fún wọn ti rí wọn fi lè gba ẹ̀bùn tí wọn kó kàlẹ́ lẹ́yìn tó bá rí àmì ìwé sọ̀rọ̀sọ̀rọ̀ abẹ́mi láti tọ́ka pé táwọn ẹgbẹ́ wọn fi àbò tó sì dégbé. Wọ́n ní àṣọ̀rọ̀ pẹ́ẹ́nà wọn sọ nípa ẹ̀ tó ń ṣe fúnra rẹ̀ bí nígbà tó ń jòkó nínú àwọn jòkó nínú àwọn jòkó ẹ̀mú jòkó náà má jòkó sí nídìlẹ̀ modric. Ẹ̀ ẹnì kan jẹ́ tó dúró wájú àwọn báyà ẹbí sì dòkó ọwọ́ sì pé ìrẹsì wá kàn wọ́n rí àwọn bí àwọn òjìjí kan wájú òjìjí òjìjí àwọn nǹkan tí wọ́n ń lọ bìsáhẹ̀ létíwébè ló sọ̀rọ̀ létíwébè ojú ọ̀nà òun rí pé ẹni táwọn rí àwọn bí òjìjí táwọn rí náà ni ahmedu sọlọsọlọ ahmedu muhammad sọlọsọlọ àti àwọn asábọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ fọkànlá sọ̀rọ̀ ọkọ̀ sọ pé ó lọ́wọ́ ti mọ̀ pé ahmedu tààtàrí tán gbàgbọ́ tí wọ́n lọ sí ìlú medina ni sọlọsọlọ ṣùgbọ́n wọn sọ pé àrárá kìí sáwọn ṣùgbọ́n nítorí ẹni báyìí ẹni báyìí tí wọ́n gbé wọn mú wọn kò níwájú àwọn ẹyẹ pé wọn kò bí táwọn wà yìí àwọn máa bí ẹyẹ ni pé ojú àwọn ni wọn kò bí ojú àwọn ní kíni wọn bí wọn sọ wọn bí dídé tábí lọsí tẹ tó ló ti rí wọn yẹn kìí sànábì muhammad lórí àti àtàwọn sàábì rẹ ojú àwọn àti ọlọ́run wọn máa sọ bẹ́ẹ̀ ni o sọ ti yẹ sọ̀rọ̀ àwọlá albert àwọlá wọn sọ wájú kò díẹ̀ sí wọn bá dìde lẹ́gbà wọn bá wọlé wọn bá wọlé ọmọ ẹrú mu lọ́dọ̀ ilé wọn bá láti pé ọyá bí ẹ̀sìn jáde so ó sì wà ní òkè ó wà ní ẹ̀yìn òkè ẹ̀sìn yẹn bí ó wà ní ẹ̀yìn òkè ẹ̀tẹ̀ mi lọ agadíẹ̀ ni wọ́n pe ní akana tọrọ agadíẹ̀ tí ẹ pé òkúta tọrọ agadíẹ̀ tọrọ agadíẹ̀ ni wọ́n pe akana so fata hisu alẹ so kọ ra fisi bẹẹ na. wọ́n ní báwọn sẹ́yà mú ọkọ̀ lọ́wọ́ mú ọkọ̀ òun sì jáde pẹ̀lú ọkọ̀ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ti láti ẹ̀yìn kulẹ̀ láti ẹ̀yìn inúlé ẹ̀yìn lé ọ́fẹ́ yọ jáde ní kọ̀fẹ́ káwọn ọmọkùnrin kọ̀fẹ́ kí àwọn ọmọkùnrin òun jáde sàfẹ́ máa kọ́ jáde ní sàfẹ́ bọ́ọ̀lù lọ òun sì ẹ̀mẹ̀ ní bí kóhùn wà nábì lọ àti agbábi sì débi ọgbà lọ àtàntà pẹ̀lú wọn tó wọn bá fi wọn jẹ́ wà kọ́ ọ̀tọ́ káwọn fáwọn aramaka àwọn kòlẹ́ṣì so that wọn bìlẹ̀ ní àǹfààní àti gbẹ ohun tí wọn gbé kalẹ̀ tí wọn gbé kalẹ̀ fáwọn tó ti dọ́rọ̀ ṣe ni kò adékà ìyàn ọmọ káwọn bàbá pín owó káwọn bàbá pín ẹ̀bùn so ti yé àbíká ìlú ẹgbẹ́ jẹ́ pé àwọn náà wàá ṣe irúṣẹ́ wọn àwọn wàá rí ànábì mú lẹ́ẹ̀mí tiẹ̀ àtàbọ̀kì ti dé kọjá náà. tí wọ́n lọ fi ẹni tó mú níbi ọkọ̀ wọn fi gún dàbá yìí so ti rí náà so that wọ́n fi ọ̀run láti ẹni tó ọ̀rọ̀ dábẹ̀ wà fọ́tò rẹ̀ wọ́n fi ọmọ wa tẹ́ bá títọ̀ fi gún ẹ̀sìn ẹni tó wọ́n fi ọ̀nà àwọn wọ́n fi gún ẹ̀sìn. so bí òun ṣe ń fi ẹsẹ̀ wọn ṣe ń fi ẹsẹ̀ wọn ṣe ń sáré òun fi ẹsẹ̀ tí tó ń fi súnmọ́ wọn. bọ́ọ̀ ṣe súnmọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ń kọsẹ̀ wọn bá ṣubú látòrí ẹsẹ̀ wọn tún lè pe ara onílò ní jẹ́sẹ̀ wọn lè wọn bá ìbọn àwọn ló ń ti rí wọn lè wọn bá wọn gbà wọn. ó ní àwọn tó mú ibi tí kọ́ kíní ọfà sí iná kìnnà akótó kọ́ ọfà sí. so wọn bá ra mú bí asidáhùn dà wọn kan tí wọn máa bí tí wọn máa fi wọgbẹ ẹsẹ ẹka yọ ọdà bí ọdà tí wọn máa fi wọ ọdà wò wọn wá fi ṣe wọn wá fi wọn wò pé à sínú àgbèrè ọdún ṣe ṣe sínú àdìjọ ọdà ni àbí òní dà sínú ọfẹ ṣe yìí wọn ò lè ṣe àbúrò ṣe. so ṣe ọ̀hún lè rí kónìyàn bá wọn bá anábì àtàwọn tán àpẹẹlẹ sọlọsọlọ àbọ̀ òyìnbó kúrò ní ọ̀hún lè rí àwọn olùrà àgbàní àti kónìyàn bá wọn. ṣé ń túmọ̀ sí pé ń tó wá yọ ń bẹ̀ ni pé nígbà tó kọ́ sọ pé mí àbẹ̀ àgbà fún àbúrò mi kínú tọ̀tọ̀ ń tó wá yọ ń bẹ̀ ni pé rárá ìyẹn ni pé ò lè sọ̀tìdì dọ́lá ṣe yìí inú akẹ́kọ̀ọ́ nígbà níbi sọlọsọ ta tó fẹ́ mú ìtàn àpẹẹrẹ. onírara ayọ gbọ́n ṣe fẹ́ náà lọ́sọ̀rọ̀ yìí wọ́n tún pẹ́ sínkùn wọ́n tún pẹ́ sínkùn wọ́n tún lé wa lọ́nà. náà ọ̀tọ̀ wọ́n ní ọ̀chẹ́ ìjọba nfa ọ̀chẹ́ ìjọba nfa so ti yẹ so wọ́n bá tún pẹ́ sínkùn so gbọ́n ṣe ń lọ nìyẹn tó kọ́rọ̀ ìbí ẹsẹ̀ òun súnmọ́ wa díẹ̀díẹ̀ òun súnmọ́ wa díẹ̀díẹ̀ hátẹ́ ẹ̀dá sẹ́gbẹ́ tó kẹ́rọ sun ma de bi pe won se ndo ba na bi se ka quran sallallahu alaihi wasallam anabi se wa anabi wa ka na iba la bai won ra je bai won ma ba da won ra ra won ni won ni ji se de ra so se na ba kre zan ka wa awon ni kan na wa je won ja se me wa je ni pe ke je kan te nbe ro lori ara won won be ro ka buru ma se anabi sallallahu alaihi wasallam Allah Akbar. Only be as on the water. Be as on the ceiling. All the people, Kada, and all the people that can be only come here, right? As I want to go to the only come here. That person, the gentleman. All back to school. All to school. All to keep the mess of the mess of the other. I'll never think I say. I'm all the one. But I have now. Allah Akbar. Only be as a good at that time, they want to repay subhanallah. He can come more well at the summer. You got among the ballet who can take him around the summer by around the summer. Okay, around the summer, certain colossal method Bukha, around colossal summer. Method Bukha, be a Mr. Masakin.
1: Thank you.
0: bẹ̀rẹ̀ ànábì pé sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́kọ́ ìwé kan fún wọn ìwé pétọ̀ òun ti wà ní ọ̀kan bẹ̀rẹ̀ ìyẹn pé wọn nínú ẹ̀ka sọ wọn kankan mẹ́sẹ̀ wọn so ànábì wa pa ábẹ̀rẹ̀ máa fò hẹ́rọ lásẹ̀ pé ya kọ́ ìwé pé ẹ̀rọ I'm going to go to the house. فقال هذا قلب الخرياء اللاحقنا فأنتم ما هو يو أتدامه أنا نبي أدام في صلى الله عليه وسلم لا تحزن ما ميكا ما بيرو ما قايا دادا جادا أبا قد واتونا وشي تونا وشي مع نبي صلى الله عليه وسلم أواقل لا ما So, I'm going to go to the house.
1: I want to tell you.
0: ẹni pé wọ́n sọ orí rẹ ní o wọ́n sọ orí rẹ pẹ̀lú orí rẹ pẹ̀lú sáà gbé orí rẹ tán ọ̀rẹ́ ìdàmà ṣe.
1: Wáyé bá sà fọ́rọ̀ bẹ̀ ní láhùn náà sà ló sà éèdè fàáyé náà sọ àdáa.
0: Àgbẹ̀ dábàá bá ti sẹ̀rọ̀ tó bá ti wà tó bá ti gbé sábẹ́ olórí rẹ. Àwọn náà sọ orí rẹ tó lọ kó sọ ọlọ́mọ orí rẹ. Ìyàtọ̀ bá alábá ní kó sọ orí rẹ. I'm not going to be able to do this. Ọ̀dà tí iná ẹ̀kọ́ ti ń dẹ́bi pátápátá kàìtán yìí ọ̀rọ̀ ni pé gbogbo ọ̀gbà tí ọ̀dọ́dọ́ bá ti hàn síyàn kí wọ́n máa tún máa slow àti ṣe kíni àti gba ọ̀dọ́ dánwà ẹ̀yẹn ni pé kí wọ́n máa jẹ pé máyà máa dúkà máa fi ọ̀dọ́dọ́ yẹn falẹ̀ kí wọ́n tó ṣe torí àwọn ọ̀gbà tí kò dé àti kà kọjá nínú àwọn tó gbé náà ara àmọ́dé náà tí wọ́n lọ sí ìlú maka tí wọ́n gba islam dáná bí kan ṣọlá sí ẹ̀sìn sọlọ́lọ́ ọ̀sán tí wọ́n gba ń bẹ ẹran tó yẹ pé suhana ẹ̀gbọ́n ṣe dégbẹ̀ dínà bẹ́ẹ̀ làwọn lòun kú ó kú suhana ẹ̀ nítorí wọn lòun kú bóyá kò ráyè ṣe kankan kò ráyè kọ́lá kò kò láǹfààní àti jagun kò dá nílò ìdí wọn ṣẹlẹ̀ṣẹ̀ káàdì ojú dìgbẹ̀ dára ti kú aláha pa bóyá kò ráyè kí wọn kò ráyè gbàgbà wọn sá ti gbà láǹfààní nílò ìdí wọn ẹnjẹ pé ọrọ ṣe ń díẹ ó sì ní kó fa ọlọrun ọba kí ló ń bà ní sáà bẹẹ olódodo ó sì ní gbogbo lẹsẹkẹsẹ ẹntọ lọdọ lọba tẹlẹ òun náà ló jẹ àǹfààní ẹ ní ayé bí kó tó ló jẹ àlọkọ yàrá lọ. Sọ bákan náà inú ẹkọ tó mẹ́mẹ́ ni pé tí a bá ti bẹ̀rẹ̀ islam ó ti bẹ̀rẹ̀ sí ní practice islam náà nìyẹn ẹwọn ara ẹni wọ̀nyí bùrẹ́dà mahusayi àtàwọn tí wọ́n pẹ̀lẹ́ 80 sọ ọmọ tí a lọ́wọ́ máa gbáyé táwọn náà bẹ̀rẹ̀ islam ó sì bẹ̀rẹ̀ islam náà náà bẹ̀rẹ̀ islam ìmẹ́lẹ́ tí lọ́wọ́ máa bí kí ìṣáyé jọ àwọn náà tó dáyà náà bí wọ́n kí ìṣáyé wọn sọ pé bẹ́ẹ̀ ọ̀dọ̀ lákàwọ̀ tó kí o ẹjọ́ ọ̀dọ̀lá ẹjọ́ dasibọ́ọ̀lá ẹjọ́ di ẹjọ́ di aṣọ ẹjọ́ kejì rárá. Sọ bí wọn bá ti bẹ̀rẹ̀ islam dára bí ẹgbẹ́ sọtí àwọn náà kì í wọn yẹn náà àwọn náà ṣe kí wọn kì í wọn yẹn nígbà kan sí mẹbẹ ni torí pé bàtà ìṣe ìṣáyé dé ànábì sọlọ sọ àwọn náà ṣe kí ìṣáyé àwọn náà ṣe kí ni wọn tò lẹyìn ànábì nítorí wọn kàn sí ni pé wọn bá sàlàyé bí wọn ṣe pé ẹ sàlàyé bá gbọn sí àbá ní báyìí náà báyìí ọyà ẹbí ìyọ̀n tàbá kí báyìí báyìí wọn bá sàlàyé bí I'm not going to be able to do this. Anábì máa ń rèrò tó dáa ni kọ́dà anábì sọ pé sọ́lọ sọ́rọ̀ ọ̀rọ̀ yóò jí gbogbo àlùfáà ọ̀rọ̀ yóò jí gbogbo àlùfáà pé so kí ni a máa rèrò tó dáa ó wúlọ ọlọ́ọ̀bá àkọ́kọ́ jù ní ọmọ lẹ́rọ dáadáa ni aláwọ̀ ṣe dáadáa fún mi aláwọ̀ jẹ́ pé omi ọmọ tó jọ ká tó lè yí ọlọ́wọ̀ dẹ fún mi yóò rọrùn fún wa láti ṣe so ní ọmọ lẹ́rọ dáadáa pẹ̀lú ọlọ́wọ̀ bẹ́ẹ̀ sàbà anábì tó sọ fún mi hadith sahih náà hadith kursi pé aná ìdá hasan rẹ nìbí ọlọ́wọ̀ bàbá àwọn bàdé kí ọlọ́wọ̀ sọ́nà àwọn alhadith kursi pé gbogbo tí èèyàn bá ti lérò ìrora tó ń bá tẹ́ ti ẹ̀dá àwọn bá ní sùn èèyàn bọ̀ ọlọ́wọ̀ bá ń bẹ̀ èèyàn ṣe kíni èèyàn bọ̀ ọlọ́wọ̀ bá ń bẹ̀ ẹjẹ́ alẹ́ ò dáadáa pẹ̀lú ọlọ́wọ̀ bá wa kò sí ìnira tí a lè máa rí tí àwọn bá ti lè dáadáa pẹ̀lú ọlọ́wọ̀ bá wa kò sí ìdí kíni yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ yóò yọ ọkùnrin nira yóò ọkùnrin àrí jẹ àyàrí náà àrí lọ àyètò ọlọ́wọ̀ bá yọ kó tó bá nílò ìdáadáa pẹ̀lú ọlọ́wọ̀ bá ṣùgbọ́n o yóò ṣiṣẹ́ tọ́ ni o òun náà kẹtẹrẹ tọ́lá subhanahu wa ta'ala tẹ tànà bí lọsẹ ìwọ sọlá nílá ọlọ àkàn ìwọ sì gbìyànjú kíta ọhún ìdí oṣù kẹrin kíta ọhún ìdí oṣù kẹrin kọmọdé àkànnà pọmọdé àdàbò ìwọ sí kọlọkẹrẹ náà so that to not teach you the I'm not a boss.

0: ṣàtẹnumọ́ nǹkan kan lórí ètò yìí ni gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Màmá bèrè lọ́wọ́ wa ní gbogbo àwọn àgbékalẹ̀ wa lórí ètò wípé níbo gan la ti ń bọ̀, bo logun ti wọlé, bo ni nǹkan ti wọlé sí ala. Ìyí tá a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ láṣálẹ̀ yìí, ọmọ lágbára pọ̀, ṣùgbọ́n kí elédùà ọba àṣẹ̀dá kó fún wa ṣe lórí ètò lálẹ́ yìí. Orí pé kíni ká mọ̀ tanra wa jẹ, nǹkan ti bàjẹ́ jìnà. Lórí wípé mo fẹ́ kápá àwọn èèyàn wọ̀nyí, èmi mo fẹ́ ṣàkóso wọn, àwa la fẹ́ mú ọ sìn, àwa la fẹ́ mọ darí wọn, ó sì jẹ́ kí nǹkan wọ́ títí látilẹ̀ títí dòní olódi. Èèyàn tó bá sọ wípé òun ò mọ̀ tán, òun ò gbọ́ tán, òun ò rí tán, òun ò sì fẹ́ mọ̀, irú ẹni bẹ́ẹ̀ ń tanra rẹ̀ jẹ ni. Ẹ jẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti dòkú kọ̀ mọ̀ ni. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá tá a sọ wípé ọ̀pamọ́ kedere báyìí ni lójú Elédùà. Òkú tí ó sì ń gbà náà, ẹsẹ̀ rẹ̀ yọ ọ̀tá ń gbà náà, wọn ò mọ̀ ni. Bójú ti là báyìí, ọ̀làjú ọ̀hún tó jẹ́ wípé ó ti wà tẹ́lẹ̀ kó tó di wípé kàn wọ́n. Tí wọ́n wá padà fi júju, tí wọ́n fi bùá lójú ń gbà náà, tí wọ́n gbé nǹkan mí ilé alọ́, tí wọ́n pè lọ́la ni.
1: Ọmọ èèyàn dúdú ni.
0: A ń yànnà náà fúnra wa lọ́kọ̀ọ̀kan ìjèjì láṣálẹ̀ ètò ni. Kun kíni ìtumọ̀ Áfíríkà gan? Kì í ṣe ń tẹ́yìn pé òun kíni ìtumọ̀ Áfíríkà gan? Oko Áfíríkà jẹ́ ń pè wá nílẹ̀ adúláwọ̀, níbo ló ti wọ́ wá? Kí ìtumọ̀ rẹ̀? Kaláyé tó dáyé Yorùbá a máa sọ nǹkan kan pé nǹkan kan lẹ di ẹ̀ńjẹ kágbàdo tó dé. Ọkọ̀ kan ni ilẹ̀ adúláwọ̀ ń jẹ́ káfíríkà ò tó dé. Ó ti lúta o. Òkú tí wọ́n sin tẹ́sẹ̀ rẹ̀ yọ ọ̀tá ń gbà náà. Ó ti fọ́n ká gbẹrẹgẹdẹ gbogbo ojú ẹ̀, gbogbo ara rẹ̀ ló ti yọ sí gbòòrò ayé. Ẹ wo ẹja Déléṣẹ́ Solution. Kí n gbé bàbá Solution àti ìyá Solution wọlé. Ẹ jẹ́ ń sáré yànnà náà fún wa torí abala ọ̀dọ́ wọn la wà yìí. Ẹ̀jẹ̀ á mọ sọ fúnra wa wípé kò dìgbà tí nǹkan kan bá ṣe èèyàn, kò dìgbà tí èèyàn bá ń fojú winá ìṣòro kan àbí míì kéèyàn ò tó sáré tọ àwọn onímọ̀ lọ. Àwọn Yorùbá a máa sọ wípé borí bá kún níṣe làá tatọ alábẹ lọ lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe bíi kórí ó kún jìntì káwá ṣẹ̀ṣẹ̀ máa gbé tọ alábẹ lọ. Bàbá kẹfí pé kiní ìmọ̀ ti yún mi díẹ̀díẹ̀, a jẹ́ pé irun ti ṣe é gẹ̀nù. Bí ò tiẹ̀ tí ìyúnyàn gan èèyàn á ṣàyẹ̀wò ara rẹ̀, yóò mọ̀ ṣàkíyèsí ìgbésí ayé rẹ̀. Tó bá rí wípé nǹkan mọ̀ fẹ́ ṣe díẹ̀, ká tiẹ̀ mọ̀ tanra wa jẹ, in ti ń da, in fẹ́ àdúrà, in fájò. Ìtókù díẹ̀ káàtó náà, in fájò. Nítorí ìdí èyí, màá mọ sọ wípé kò dìgbà tí nǹkan bá ṣe wá. Kò tó di wípé a kàn sí wọn nílé iṣẹ́ Solution. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ wípé wọ́n fi hàn wá, tí wọ́n fi sì la ojú wa sí, tó jẹ́ wípé nígbà téèyàn ń gbá dìfẹ́ǹsì ni pẹ́tọ̀ ogun ò gbọdọ̀ wọlé, àìsàn ò gbọdọ̀ wọlé. Ẹ jáde lé iṣẹ́ wọn ká lọ kábọ̀ náà, bá a bá padà dé á tún wá yànnà náà lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ẹ ṣeun o, à ń padà bọ̀ bàbá Solution. Ẹ wọlé, ẹ já àwọn èèyàn gbóhùn yín láṣálẹ̀ yìí. Tó lákòókò yìí Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n ọ̀hún, ẹnu ọlọ́fà láti gbọ̀mùtá. Bàbá Solution àti ìyá Solution, ẹ bá ń kí àwọn ara ilé tí wọ́n ń gbọ̀ wá.
2: Mo máa fi àsìkò yìí kí gbogbo ara ilé o. Mo kí gbogbo ilé, mo kí gbogbo sí tó ń gbọ́ mi. Àìmọye èyí tí ẹ̀dá máa lérò pé àmúwọ́ Ọlọ́run ni. Àmúwọ́ Ọlọ́run kọ́. Àmúwọ́ Ọlọ́run kọ́ lẹ́yìn kí ẹ̀dá ṣe gbìyànjú sí gbé ìgbésí ayé ara rẹ̀. Ìwọ́ tó ti ríra rẹ nírì pé láàrin ẹlẹgbẹ́ rẹ, ìwọ́ lọ làlúyọ, ìwọ́ lọ ga. Ẹ̀kan náà ọwá dìde rẹ ni tó dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́. Ọwá ní àmúwọ́ Ọlọ́run ni, àsìkò ni, ìgbà ni, ọ̀ tanra rẹ ni. ja bere wo ka le mo pe kini di re to fi pada ri be iru arun wo lo nse o to ti wa nse itoju lori re koda o ti lo ti lana loyibo nlana ti bile gbogbo nti o fi se itoju re ba kana ni o wa le ro pe ah boya won ti o po re boya mu wo olohun ni rara amu wo olohun ko se ti eri o ti se ma ndu mi on ni arun aisan pepepe nipa dede kokunrin ma to sere sere abi obirin idaduro ni to ba ti lo ogun kan yi ki ogun to ba ti lo laarin ijo meji meta to roju ti re amu wo olohun ko amu wo olohun ko
0: ki samu wa olohun
2: amu wo olohun ko
0: oda
2: eh ja bere wo si ni
0: ka bere si oda eh iya solution e ba n ki awon ara ile kin to bere bere kin to soju abe nko gangan
3: mo ki gbogbo ti to ni anfani ati ma gbo mi ni akoko yi esi te fin gbo mi kuku ni di
0: ami o
3: e ma gbo iya solution iya solution se ri solution ti awon eyan pe wa o kuku ni tumo awon ta ti se gbianju fun ri to si ti ri ona abayo ba se so fun won pe yogi to si ri be fun won awon lo so wa ni solution ijenu te fin gbo iya solution ati baba solution awon kokon be ta fe salaye le lori nipa eto gbese aye beyan se le ri aye gbe ni rorun lai si wahala lai si fitina opolopo eyan lo tin gbe gbese aye rorun elomi ti ni moto meta merin o di pe ko si nkan kan mo
0: ko lohun mo je ara pada si bi
3: Allahumma amin
0: aka imoye eyan ni won foju wi na isoro lori sirisi gege be se so elomi ise te elomi nse to je wi pe o nla mi la ka nbe opolopo mo ti se laala nbe titi won si ri nkan kan mu nbe oju ona ta won kan gba to je wi pe bi won ba tin gba be bayi sekun bayi ni gbogbo nti an le ni won mo ri mu ti won si mo ri nkan re se sugbon opolopo ngba be koja to si je wi pe won o ri nkan kan mu loju ona ibo ti wo mo
3: beeni
0: e dakun awon nkan kan wa ti e se lalaye to ni se pelu igbesi aye eda lori awon number kan abi mi e ba n yanana eda da
3: beeni olotu seri ba se nwo inu odun kan si keji be na ni awon number won yi lo yi pada ninu igbesi aye eda eda gbodo ma se awari ara re lore kore ni igba kugba tori opolopo elomi a dawole nkan mi boya owo ni boya nkan kan ni a lohun short nibe ohun orere nbe o gbodo ma sawari ara re ki lo fa kini nkan to nsele gogon ma joko tetere ma wore eniran aye o se nkan teyan nwo niran be ma joko tetere
0: to tori e ni a se mu baba solution ati ya solution wa sori eto ni ale yi baba solution akaimoye eyan on lo je wi pe be ba wo elomi yato si aisan ara ti gbogbo wa mo dada wi pe eledu an fun yin se awon ipenija kan wa to je wi pe mo fa ye eda seyin akoko ni ka so pe eyan nje won oju orun elomi ibalopo oju orun elomi re ikan lo ni la fefe un bilu to ti je wi pe aisan kolu elomi bo ba ro lu loju bayi elomi bo ba kan lu
2: gbo
0: e ba n salaye le idada baba
2: olotu meji na laye pe si se ki ma tan yin meji laye pe si meji ohun eyo kun ti wa ni igba mi arun ohun ni adanwo elomi se larun ohun ti yo ba bere ije won oju ohun ohun koda irun ti o je loju aye yo je tinu o tudu ke ohun je ito malu ito ogunfe ito ediye
0: elomi o ti eji bayi yo tun ma ta yin
2: koda yo tun ba epo lenu re sori gbogbo yi ohun gbogbo yi ohun ejakule ni eyin ta fe jakule ni eyin ta fe jakule ni
0: o tumo si pe won ti gboju orun muru eni be
2: ejakule ni so elomi omo obirin to ri rin pe ni se o si le sumo laye yo wa ri pe won a ri won ati e wa do re loju orun ikorira nu
0: ni je kopolopo o mo fa ti ki ora won
2: gbogbo e da tu ba tin je won ju orun on do se ri lowo ko ya won lo toju re
0: Lalia
2: no yo si ji yo yaju oju onise la elomi ko dide ese oni du elomi go wa re ko nse pidadan ko ro du basun lale orin lo ni gbangba yo ko re bi a to subu abi kere ko fe lu na ni yo ko ri pe ni ohun oriran abi ese ohun ogbera mo ta ba lo ran se na be la ba ja yi yo mo gbiyanju nipa yi ki yi ona iro ni ko le mu afika tun gbe wa iranse nu afefe
0: to o tun mo si wi pe ibi ti ogun ba wole ina ni
2: na ni ibe na la tun pada be ohun na ni ojutu re
0: to lo ba tan o da e ja wo bayi opolopo nlo je wi pe ki se bi aisan ohun ni isoro ti won nlo ba wole elomi wa to je wi pe ise o lo dede ni
2: olotu mo wo le foro gbo mo ti foro re ye sore ni ta ba mu boya ninu ebi abi laarin awojo ni dede pe ibe ni won ti ranse si yo wale o yo wale o ko wa si ki boya odo alafa ni abi baba lawo labi afika mo ta lo ranse yi kini ji ranse yi abi ka ona abayo
0: mbologun ti wa
2: yi won ni ona abayo
0: to
2: ta wa nvi
0: oda le yi to tumo si wi pe gbogbo ntada ba njoju ko bayi laye a je wi pe o ni di pataki te to si ye ka gbe
2: yi won ni oruko ile ise ti wa pe olohun ki nse bi o yan ni ka be
0: baba
2: solution
0: ati
2: olohun o se bi solution olohun o se bi Olorun ki nse bi o eyan ni ka be o ta ba ti wa ri bayi a wa mo ta lo wa ndi oro ta ba ti wa be nse ka be o ti loju ti ogun ta ba lo laarin ijo keta ta ri yato ko so ogun be emi a ma so ipe afẹ ti ba jo Olorun lo biya kini kan nu pa wa laya abi awon enikan ni won beru abi ta won ba je lohun lo sori emi ti mo soro yi emi mo lojo mo mo beru olotu o bi mi ni ta ni mo beru re
0: ta ni
3: ta ba je lohun lo
0: be bo je nto o se
2: nto afẹ to je lohun lo sori e to je lohun lo ta ba ti gbe ro mi ka ele je lohun lo mi ni wole da wole fẹmi ko ba ti je lohun lo Olorun nikan loku
0: to.
2: Olorun ni o jewo Olorun. Ohun to de mi loju ni pe afẹ ti ojo Olorun lo. Ohun to npo wo laya. Mo bo ni solution. Ohun to npo wo laya yi ohun. So wa ri wo to wa ye to wa ri ra e ni ri dede pe o ni ma mu lo. Ibere Olorun la bi fe ti wa. O se foro wo le na. To ba ni dunu. Iwo na o wa dupe ori Olorun
0: ni be ni gege bi ba won kan ti nwa ti an si nwa dupe ori
2: Olorun
0: ti jenu o da e ba npe number ta won eyan mo pe yin si e ba
3: 0800 Ama yi to wa po ju opolopo obirin a ma ri ibalopo obirin loju orun
0: loju orun
3: be na ni tokunrin na ibalopo se yi teyan ba tin ri awon nkan wonyi ko tete kiyesara owo alantaku ni telomi to ba rin lo ntiti a si ma ko loju se si ro alantaku ta nwi yi ko ma se digi
0: to
3: amo to ba fi di omo eniyan Olorun nikan lo le yo o amon ko ma bo ni odo baba solution ati ya solution a ronu abayo
0: to oda e baba ona abayo ati ona abayo e ba npe number
3: 0800 680 6942 47
0: to yara le bo ti jenu gbogbo njowu ke ma dojuko aisan ni abi oja ni ota ni elomi igbada ajina ni a gbe si lese gbogbo njowu elomi aita oja elomi ise re olode
2: de
0: yoju si ba ka sha ti
2: epo to wa lowo ba yo ti rora re pe ipe mu ti o gbe mi ohun re
0: pe nkan le da mo
2: yani ti wa gbe eyan lo wa dire afẹ ti ba jọ lohun lo
0: to
3: elomi asi ma lala pe ile iwe to ohun ti lo ri ohun ba go ohun be ohun ko danwo gbogbo awon ala won yi alafa seyin gba ni o ki wa je ki omo ologo tete debi to nlo iwo to ba ti wa riwu awon apere wonyi kan si le se solution 0800 690 6942 47 0800 690 6942 47 0800 0800 6942 47 0800 0800 8198 42 47 0800 0800 8198 42 47 0800 0800 8198 42 47 47
0: to bo ti jenu number na ni e mo pe won si ni le ise solution won si mo da yin lohun e mo gbagbe o wi pe ko digba ti nkan ba se wa ka to se kini ka to yoju si won ko si digba ta ba de office won ni suru lere ke to ba won soro ibi ororo ri phone lasan ni ejo foro jomi toru oro elomi isire won kan so fun ni wipe to awon nkan bayi awon nkan bayi ni e mo se mo e mo je nkan bayi mo e mo se nkan bayi mo eled iseda yin oro mo nkan bayi bayi be ikilo lasan te elomi to si je wipe be ba gbegbese bi an se so then cut it bo liko eledu an fun won se ni le ise solution bakan na e mo je atan ra wa je tori wipe baba ni ka ma fi kan we kan ojura won lo ni le ise solution ayewo bayi ni won kokko se fun yin ati aisan ara ni o atoro igbese aye ni o e mo pe won sori awon number won bo ti jenu oda e je abere eto ti bere na ni eto aragbanda inte waju ikani radio 1103.5 fm bi be na la wayi oya eja bere lori eto aragbanda eleyi ta muwa lasale mbo na
4: omo alago ajilu kerekere njo ose omo alago gbaro ko wale omo nibata tin lo tin bo lojo osimi

ẹgbẹ́ ni wọ́n. Ṣùgbọ́n gbà tó yá nínú ìtàn, ilẹ̀ Núbíà ló padà ń darí ilẹ̀ Íjíbítì ní gbogbo ìran mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Eléyìí tó jẹ́ wípé ó darí Íjíbítì, àwọn ọba Fáráò ní ń darí Íjíbítì. Gbogbo ọba Fáráò pátápátá tó gorí ìtẹ́ láàrin ìran mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 generations. Núbíà ni wọ́n. Àwọn ọba aláwọ̀ dúdú láti apá gúúsù tí wọ́n lọ sápá àríwá tí wọ́n sì ṣàkóso lórí ìlú. Òun ni wọ́n ṣe. Egun ẹ̀yìn tó ṣe pàtàkì nílẹ̀ Núbíà jẹ́ lágbàáyé. Ó gbé ohun gbogbo ró. Ṣùgbọ́n tó jẹ́ wípé nínú ọ̀pọ̀ ìwé ìtàn, wọ́n kàn wọ́n mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní ráńpẹ́ ni. Orí ilẹ̀ Adúláwọ̀ ti ń sọ ló kọ Áfíríkà. Bíi pé Núbíà wọn ò ṣe pàtàkì rárá. Ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀. Dípò bẹ́ẹ̀, wọ́n sọ̀rọ̀ nípa ilẹ̀ Ethiopia. Wọ́n fi wọ́n wé àwọn èèyàn apá ibi tá a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn ará Greek ṣe, àwọn ará Greek bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n á máa pè wá ní olójú jóná, burnt face people. Lóòótọ́, wọn ò fi bú àǹgbà náà. Àfiwé ni a ń ṣe o. Arákùnrin òǹkọ̀wé ìtàn kan wà. Orúkọ rẹ̀ ń jẹ́ Omar. Ó kọ nípa àwọn ará Ethiopia. Ó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí èèyàn mímọ́ jùlọ. Débi wípé ó sọ pé Ọlọ́run wọn a máa sọ̀kalẹ̀ láti bí ọba wà wá bá wọn jókòó jẹun. Àjọ máa ṣàpèjẹ. Àwọn èèyàn ilẹ̀ yìí náà làwọn ará Ethiopia yìí o. Ní gbogbo àkókò tá à ń sọ yìí, àwọn èèwọ̀n jẹ́ Áfíríkà o. Ilẹ̀ tó fẹ̀ rẹpẹ̀tẹ̀ ni á. Ohun tí ó mà tó kọ nlélẹ̀ yìí. Ohun táwọn ará Greek mọ̀ nípa wa rèé gbígbà wáṣẹ. Kódà, àwọn ayé ibòmíì wọ́n mọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn àjòjì kan ni wọ́n ti apá ibòmíì wá. Àwọn àjòjì yìí wọ́n jẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí. Bíi pé aṣojú látàpá ibìkan ni wọ́n wà. Onímọ̀ ìjìnlẹ̀ làwọn náà. Àwọn wọ̀wọ̀n ni a máa ń wá sí ilẹ̀ wa yìí tí wọ́n pè ní Áfíríkà. Àwọn ni wọ́n rí àwọn ìdàgbàsókè lóríṣiríṣi. Eléyìí tó wáyé lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú tó sodo sínú ilẹ̀ yìí. Sínú tólóyìnbó pè ní continent yìí. Ni wọ́n wá wò pé iṣẹ́ ìdàgbàsókè ọmọ lágbára pọ̀. Àwọn ni wọ́n mú iṣẹ́ ìdàgbàsókè tó wà nílẹ̀ yìí lọ fún wọn ní ilẹ̀ Yúróòpù. Ṣé rí láwọn àkókò tá à ń sọ yìí? Tọ́ọ̀ṣì ni wọ́n ń tàn kí ibílẹ̀ bá ti ṣú nílẹ̀ Yúróòpù. Àti ilẹ̀ tá a wà yìí làwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí yìí tí wọ́n máa ń wá sílẹ̀ tá a wà yìí tí wọ́n ń pè ní Áfíríkà ni o. Ni wọ́n máa ń wá ni wọ́n wò wípé eléyìí ó da bàbá mu débi bíi eléyìí ó da bàbá mu débi. Àwọn máa ń lọ káàkiri ni wọ́n ti bí yìí ni wọ́n ti bí mú ìdàgbàsókè lọ sílẹ̀ Yúróòpù. Bá a ti ń lo ògùn lílò bí nǹkan borí bá ń fọyàn wá ní ẹ lọ lo ògùn àwọn ni a mú dọ́dọ̀. Ìmọ̀ ìjìnlẹ̀ mọ̀ sáyẹ̀nsì ó wọ ilẹ̀ Yúróòpù láti ibi tá a wà sí ni. Lẹ́yìn tí àwọn àjòjì ti ń jókòó pé bó lẹ ṣe ń ṣe léyìí ẹgbẹ́ lè sókè bó lẹ ti ń ṣe. Àwọn tí mò ń sọ yìí.

wọ́n ma pè wọ́n ní mọ́ lóde olóyìnbó. Wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n. Wọ́n mọ ti fún tẹ̀dọ bí nǹkan ti ṣe ń lọ. Wọ́n a máa fi mú fínlẹ̀. Wọ́n a máa fẹ́ mọ béèlì ti jẹ́ ìtàn. Wọ́n a máa fẹ́ fi mú fínlẹ̀ bí eléyìí ṣe lọ. Táwọn ń ṣe káàkiri bí wọ́n bá ṣe ń bí wọ́n a tún ṣe lọ́hùn. Wọ́n a tún pò ń bí wọ́n a tún bọ́ sílùú mi. Àwọn ọ̀jọ̀gbọ́n mùsùlùmí ni wọ́n. Àwọn ni wọ́n rí iṣẹ́ ìdàgbàsókè nílẹ̀ yìí. Tí wọ́n sì mú wọ ilẹ̀ Yúróòpù bó ti jẹ́nu. Ní báyìí, nítorí ìjọba àkókò, bàbá wojú aago wa rí pé aago mẹ́kànlá àbọ̀ ti lù báyìí. Ẹ já sọ̀rọ̀ nípa orúkọ Áfíríkà. Níbo lọ̀rọ̀ ń ti wá? Ta ló sọ wá lóòkọ̀ náà? Àti pé kí ni ìtumọ̀ rẹ̀ gan? Orí ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ gan rè. Ibi ni ìtàn kì í ti ṣe ìtàn lásán o. Gẹ́gẹ́ bí n tó jẹ́ ìwòye èèyàn. Eléyìí ó sì yẹ kó bí a nú ìmọ̀ bí èèyàn nú. Bí èèyàn bá jókòó wípé bó la ti débi gan. Kì í ṣerú ìbínú ti jẹ́ wípé mú kéèyàn ba nǹkan jẹ́ o. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé ìta ni jí, ìta ni kìjì. Eléyìí tó jẹ́ wípé ń sí ni lójúnú, ìtún sí títa, ìtún sí ni lọ́kàn. Lákọ̀ọ́kọ́, àwọn ará Róòmù wọ́n fi Áfíríkà wé wọ́n fi Áfíríkà wé ẹkùn kan ṣoṣo. Bí ìlú kan kékeré, ẹkùn kan ṣoṣo. Ṣẹ̀rí ẹkùn kan yìí lóòótọ́ ni. Apá ibì kan wà tí ilẹ̀ Róòmù tí wọ́n kógun jà. Ìyún lápá àríwá ilẹ̀ Tunisia nígbà náà. Ìgbà tí wọ́n kógun jà wọ́n ń bẹ̀. Ni wọ́n sọ wọ́n ní Áfíríkà. Ṣẹ̀rí ńgbà tí wọ́n wá ń fẹjú tí wọ́n ń ìmúnisìn kolonialism tí ó ń wọlé tí ń fẹjú sí òun ni àtẹ ihò máàpù ló bẹ̀rẹ̀ sí ní fẹ̀ tí ń fẹ̀ tí gbogbo wa tí wọ́n wá ń kó gbogbo wa sínú máàpù ọ̀hún. Ìyẹn wa ń kó wa sábẹ́ kọ́ńtínẹ́ǹtì kan. Ìlú Bíntín kan ó nílù tí mò ń sọ yìí. Nígbà tí wọ́n kógun jà wọ́n tí wọ́n ṣẹ́gun wọ́n ń bẹ̀. Òun làwọn ará Róòmù sọ wọ́n ní Áfíríkà ń bẹ̀. Nígbà tó yá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹjú sí bí mo ṣe sọ. Kó tó wá di tá à ń rí lónìí olónìí. Ìmúnisìn ìlú kan ṣoṣo. Ni wọ́n fẹ̀ lójú títí tó sì di odidi àgbáyé kan kọ́ńtínẹ́ǹtì kan. Lẹ́yìn ọ̀rẹ́ yìí. Ení ẹ̀wá kọ́rọ̀ ò le bà yá. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹjú. Àwọn èèyàn tí ń gbé láwọn agbègbè tí wọ́n fẹjú sí tó fi dọ́dọ̀ wá ń bì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lára tá ń pè ní gbogbo wá bẹ̀rẹ̀ sí tí wọ́n kó sí alọ́pọlọ ò ní Áfíríkà. Láti ìran dé ìran, ìran kan ń lọ, ìran kan ń bọ̀. Àwọn amúnisìn yìí wọ́n lu ọwọ́ ìmúnisìn. Àti ẹ̀kọ́ ìmọ̀ òde òní Western Education. Wọ́n fi ń wọ́gi lé àṣà wa gbogbo. Wọ́n ń kọ́ wa láti máa pe orúkọ ilẹ̀ wa ní orúkọ ìlú àwọn kan tó ṣẹ́gun wọn fúnra tí àwọn kan tó jẹ́ wípé fúnra wọn ṣẹ́gun wọn. Bó ṣe tàn kálẹ̀ rè é. Níbo gan nílẹ̀ nílẹ̀ Róòmù ni wọ́n ti rí orúkọ Áfíríkà yìí. Ẹ jẹ́ amúlọ́kọ̀ọ̀kan ìjèjì. Torí agbọ̀n tá a dé yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ jù. Ọ̀rọ̀ Gíríkì èdè táwọn ará Gíríìsì tí wọ́n máa ń sọ nù. Wọ́n pè ní Áfíríkè. Áfíríkà ní èdè tiwọn wọ́n pè ní Áfíríkè. Tẹ́ ẹ bá wo ìtumọ̀ rẹ̀.
se ituma lere fe ijinle ati okodoro be gan ni eja salaye funra wa oruko ohun meji ni an pin si a iyun aun oto free k oto ni cherry aun ituma re o tumo si inti o si abi ta ba fe fi yoba gbe kale loro kan ai si iyun inti o si ai si tabi kenyan yo nkan ku o en ai si na ni oro keji ni free k won so won fun iyun ni won fun ni awon won fun ni itumo meji free k un pe ki nkan otutu tabi otutu loro kan lede yoba oloyinbo pe ni cold otutu itumo keji ti won fun ohun ni intinderu ba ni loro kan ka pe ni eru eyin won pe ni oro oro mejeji lede greek iyun kosi abi aisi ati otutu

ká pè ní ẹrù ẹyin wọn pè ní ọrọ ọrọ méjèèjì lédè Greek iyun kò sí àbí àìsí àti òtútù